0: Bẹ́ẹ̀ni o, láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásọ̀. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni. Èrè díẹ̀ rèé tí Olúwa Ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa, màmá ṣe bí ọba. Nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan, pẹ̀lú ìpàdé àdúrà
1: gbàrà mi fún mi.
0: Special Mega Crusade, ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026. Nínú àjò ẹ̀mí yìí máa wáyé o, pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan, lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí your office you fit fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé you fit fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sí orílẹ̀-èdè Israel àti Jordan. Tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́. Má gbẹ̀yìn o.
2: Gbé ọwọ́ ẹ méjèèjì sórí báyìí. Ayé ẹ máa fọhùn. Orí ẹ máa sọrí. Mo láyé rà fọhùn ni. Mo lórí rà fọrí. Mo ló máa sọrí. Orí ẹ sọrí. Àánú wa orí. Àánú wa ọkàn. Ojú ìrẹ́ wa orí. Ojú ìrẹ́ wa ọkàn. Ògo rẹ dé. O da ara padà. Ogo ò ní nípa lórí ẹ. O máa lékè sá. Ọ̀rọ̀ ẹ dayọ̀. Ìlérísẹ fún ọ. Wà á ṣe bí ọba. Àsẹ́mu bẹ́ẹ̀. Kò lè yí padà. Jésù Olúwa wa. Orúkọ mi ò yí padà. Apostle àti wòlíì SMO Mustafa JP bàbá ṣe bí ọba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tó níjọ á wà ní Gbaremu Idiobi Airport Area ní ìlú Ìbàdàn lórúkọ Jésù àràánú gbà. Ní òní Wednesday mo sọ fún wa pé tó o bá ti dé ọ̀rẹ́ méjì agúgù sọ pé ṣe bí ọba ló ń lọ kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀. Àwọn ìpàdé tó máa ní agbára bí ìpàdé agbára láti ṣe bí ọba. Ìpàdé yìí mo sọ fún wa pé àkànṣe ni Olúwa kò sí mi sì kíyèsí mo jẹ́ iṣẹ́ fún ọ. Bọ́bú wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú ọlá tẹ̀mí dúró ẹ tẹ́wọ́ sí mi o máa rà àánú gbà. In the name of Jesus. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù Olúwa wa. A ti mọ̀ pọ́ lani Thursday mo máa wà ní gàdo mo gbọ́ ara ti mọ́ èyí ni. Ẹ gbọ́ mi sà tó o bá wà lẹ́kọ̀ọ́ tó bá ti wà lẹ́kọ̀ọ́ lásù ìgàdo hotel bus stop sọ pé òun lọ ṣe bí ọba kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ lásù ìgàdo road. Hotel bus stop sọ pé ò lọ sí bí ọba àwọn ìpàdé tó máa ní agbára ni lórúkọ Jésù mo sọ tẹ́lẹ̀ sáyé ẹ̀ lórúkọ o máa rà àánú gbà. O máa rà àánú gbà. Mo sọ fún wa ní Sunday ní gàdo pé màá tọ́ wa sọ́nà ohun tí a fẹ́ ṣe màá tọ́ wa sọ́nà lónìí màá dẹ̀ continue lọ́la lórúkọ Jésù wa rà àánú gbà. Ògo rẹ̀ á jáde. Ìràwọ̀ rẹ̀ máa tàn. In the name of Jesus. A fẹ́ gbàdúrà tí ó ní agbára ibikíbi tó bá wà. Tọ́lọ́wọ́ ò bá tí ì rí ọ ènìyàn ò lè rí ọ. Tọ́lọ́wọ́ ò bá tí ì rí ọ ènìyàn ò lè dá ọmọ. Ọlọ́run gbọ́dọ̀ rí ọ níbi tó wà. Ọlọ́run ló máa ń kéde ènìyàn. Ọlọ́run máa sọ ibi tó wà. A sọ ibi tó ń lọ. A sọ ibi tó fẹ́ dé. Ẹ tẹ́wọ́ sí bísà. Olórí àánú gbà. Mo pa láṣẹ wàrà àánú gbà. Aláwọ̀ kan sì ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé dádì omi tá a fi gbálẹ̀ sínú ẹ̀ kí la fi sá láti jọ yìí. Gbogbo ara ti mọ̀ pé ìdà ni ìgbálẹ̀. Ìdà yẹn ó fi gbàdúrà wàá dẹ̀ kó dànù. Omi yẹn fi sómi wẹ̀ kò ju bẹ́yẹn lọ. But èyí tá a fi ṣúgà sí tá a lò ní lupa pẹ́ a lè mú a lè wẹ̀ a lè fi ṣe ìbù wọn. Gbogbo ara ti mọ bá a ṣe ń lo àpẹẹrẹ ìgbàgbọ́ lórúkọ Jésù ó máa rí àánú gbà. Ẹ wá gbọ́ olú ara mi ní sẹ́kàn. Mo dẹ̀ fẹ́ jẹ́ ẹsẹ̀ yẹn fún wa. Ní ọ̀la Thursday mo rí ìran ńlá yẹn. Mo rí pé àwọn èèyàn mú àwo tangaran tàbí plate tuntun wọn mo dání. Bí o bá ní tangaran tuntun lé àbí plate tuntun o mọ̀ nǹkan tó wá sí lọ mú kan nínú àwọn plate ẹ̀fọ́ ẹ jẹ́ kó neat dáadáa ẹ̀fọ́ kó neat dáadáa wàá fi yọ díẹ̀ sínú ẹ̀. A fẹ́ gbàdúrà a fe gbadura to ni agbara ni aaro aaro kutukutu ago mefa gerege tabati pa iwuro ago mefa gerege na pati wa lori Facebook a wa social media a wa TikTok la gba olohun ade wa ni ori YouTube la ago melo ago mefa ni aaro kutukutu ojo Friday ipade pataki ni iyore fi simu awo abi plate e to ton abi e to mo daada a fe gbadura oluwa ba mi soro lori e ba mo so tele oluwa ti nbe ti emi e wa ne waju oluwa ti emi duro aye re ma dide
1: amen
2: oh my god mo laye ra dide
1: amen
2: mo laye ra dide
1: amen
2: aye ra dide
1: amen
2: aye ra dide
1: amen
2: awon kan won o wa si camp won ti toju slippers in won iwo toju e on the one ni a fe lo on the one la fe fi gbadura awon itede yi e keep e dada loruko Jesu mo gbadura ire ati anu o ma ton leyin
1: amen
2: o ma ra anugba
1: amen
2: o ma ra anugba
1: amen
2: mo wa ninu iwe mimo Exodus chapter 3 ni verse 7 Oluwa si wi pe ni tooto emi ti ri iponju awon eniyan mi ti o wa ni Egypt mo ti gbo igbe won nitori awon akonisise won ah mo gbo igbe won nitori awon akonisise won Oluwa ri won ni Bible wi pe Oluwa wi pe ohun ri awon eniyan o nobody saw them but God saw them nobody saw them but God saw them ko si en tori won awon tori won won mojura ra won olohun ni kan olori won o de gbe igbese ati gba won kuro ni oko eru won gbe igbese lati gba won kuro ni oko eru tolorun ba ti be se kan a gbe niyan kan dide olode lo gbo mose dide mose e ma lo mo feran onise nigba to ma fara han owo ina o bere ti ni jo ifarahan olorun pelu mose o je pelu iberu inajo igbe oderun oluwa ko si oluwa ba soro se kiesi o gbe igbese o de ran ohun ati aaron lati gba awon eyan re kuro ninu iponju won ena won si bi o pa lase olorun ma ri o
1: amen
2: nibi ti won fi o pamo si olorun ma ri o
1: amen
2: ogoro eniyan ni won rin ti eni ko ri won ogoro eniyan ni won ri ko se tun takesi won ogoro eniyan ni won wa ni ipamo awon agba ti won toju sibe ipe ko sibi to le lo e te won sibi sa mo gbadura gbogbo ise ijoba okoko patapata to yo aye re lenu oluwa da ina sun
1: amen
2: oluwa da ina sun
1: amen
2: oluwa da ina sun
1: amen
2: in the name of Jesus mo ma so fun ipo ogun mo wa lati oju ala e gbo bi obirin se lo lala
3: Ede kansa, ede sa mo fe ke ba mi ni mole sa lati mo la. Ni ale ana mo ju ma ni la la. Be mo ise mo ni o fe lo fi mi tro. So mo fe lo fi mi tro. O sa je ki ite mo ni koko si mi ji. So mo ro pa koko fi ite mo ba won jade pe. Mo ni ni se se ki o ko ni e sa nbe to de si o koko la mo ni ojo ala e so wo ti mo fe gba sa mo pe ki n gba pe mo fe lo fi awon je ti ma je so inu ala e ni e kan si mo sopa pe o n be ni ewe sa po fufu meta fun mi ni pe ki n gba pe ki lo je pe a mo pa mo fe ojo o ko fufu fun mi ojo ala e sa mo

0: gbogbo èyí tó ṣe nínú ayé mi gbóná pọ̀ ṣùgbọ́n mú ẹgbẹ́ kú ẹrí kejì mo rí wípé mo fẹ́ bẹ́ síta lẹ́nu ọ̀nà mi mo wà fura pé àwọn ẹgbẹ́ mi dàwọ́ kọ sílẹ̀ mo ṣàṣẹ tọ́lẹ̀ báyìí mo wá ṣe nínú ẹ̀sìn ọ̀sìn mi ọlọ́run ti gbà pé sílẹ̀ àti mo rí mo rìn rìn bá gbàgbé fẹ́lẹ́ sáré pé sáṣọ bá tún rẹ nígbà tó máa tóbi ṣẹ̀dá náà wárí pẹ́sẹ̀ ìyẹn tó lọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní tàgé rìn títí tó fi di bí aago mẹ́rin wọn àbọ̀ yìí mo ṣẹ̀ṣẹ̀ wàá ṣí ní pé ọmọdé wọn tàìsẹ̀yìn rìn káàkiri ó ti wí mo bá gbọ́ pé èèyàn ọmọ ẹsẹ̀ iná ń dun ọmọ inú mi àìsẹ̀ yìí ẹyin bẹ́ẹ̀ ṣe rìn látàárọ̀ kùtù tẹ́tí tẹ́tí ẹ ní nǹkan tẹ̀ ọmọlẹ̀ ẹ̀rẹ̀ wá sọ inú kọ́lọ́mọ́jẹ kọ́lọ́ ayẹyẹ inú ọkọ mi ti lọ kúrò ńbẹ̀ bí mo ṣe wá wọn ni mo bá ṣí ẹsẹ̀ ìbúra ìsúkọ skirt tí mo wò ó gùn bí mo ṣe ṣí ẹsẹ̀ yẹn bẹ́ẹ̀ni mo rí kó tí ń gbé orí ṣé tí mo káàkiri látọ̀rọ̀ lórí ìwọ̀nà ìṣù yìí oṣù wà lágbára kò mà ní lágbára mọ́ lórúkọ jésù bí mo ṣe gbé ìrírí tí mo bá gbàdúrà sí lórí ìgboro bẹ́ẹ̀ni mo fòrò ẹ̀yìn sí ọdún 2-3 bá ṣe tún gbé ọ̀rọ̀ òwúrọ̀ tán ẹ̀rí kẹta orúkọ sí ọ̀tún mi egungun ìgbẹ́ kan ọjọ́ owó orókù mi lókùn sí méjì ó ti tó bí oṣù gun inú ẹ̀ta àti ilẹ̀ tẹ̀sí fílẹ̀ bọ́ọ̀tì lọ́wọ́ wípé mélòó gan ni mo wá fẹ́ fọkàn sí nínú wàhálà yìí báyìí nínú ṣe bá ṣe gbọ́rọ̀ òwúrọ̀ kan táṣà gbàdúrà wọ́n dúdú gbogbo ara dàbí táyà wọ́n jókòó lé mi wọ́n fẹ́ fà ṣé wọ́n ní àkókò tó mọ̀ nǹkan tí bọ̀dá fi lè ṣe báyìí o mo láàmú nǹkan tó ṣe o mo ní wọn lórúkọ jésù gbogbo tó wù kó tún lè fi ẹyìn tó fi jókòó lé mi lẹ́sẹ̀ gbogbo tó wù kó kó fi ṣe mo lórúkọ jésù ó máa bàjẹ́ ó máa dasọ́ ó máa bàjẹ́ bí mo ṣe ka jí mi nígbà tí máa gbé ẹsẹ̀ wò ẹsẹ̀ máa lè fún un dáàdì lórúkọ jésù lórí ayé tì bí mo ṣe kọ́ lórí ẹlẹ́ẹ̀kan tó nínú ìrìnàrú mi ò mọ orí ìránṣẹ́ ọlọ́run tí mo tó dúró tó mọ́ tó pé tí mo ń sọ̀rọ̀ ìtùnú fúnyàn ní gbogbo ìgbà níbi náà bá lè sọ̀rọ̀ ìtùnú tọkàn wọn máa fi balẹ̀ àmì òwúrọ̀ ayé tì láyéláyé ó mọ̀ pọ̀ sí mi ní gbogbo ayétayé bá ń jẹ ayé àwọn ọmọ ìdá sí bá ń bá ayé á máa pọ̀ sí.
1: Ẹnu ọba yìí sọ́pọ̀ ogun ojú àlá.
2: Ogun ojú àlá.
1: Ó gbọ́dọ̀ borí mi o.
2: Borí mi o.
1: Sọ́pọ̀ ogun ojú ọrọ̀.
2: Ogun ojú ọrọ̀.
1: Sọ́pọ̀ mo ṣẹ́gun rẹ̀ wọlé.
2: Mo ṣẹ́gun rẹ̀ wọlé.
1: Ẹ̀ndẹ̀nẹ́. Gbàdúrà ń gbà ṣe béèyàn bá lè gbàdúrà èèyàn máa rí ìṣẹ́gun ojú àlá wọn a máa rán èèyàn lọ sí oko ibòmíràn. Bọ̀ mo gbàdúrà gbogbo ibi tó sápamọ́ sí tó fi ọ́ sí lórúkọ Jésù ojú olúwa wù ọ́ báyìí ó yà jáde wá.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Wà á dẹ̀ ṣe bí ọba.
2: Amen.
1: Gbogbo èèyàn wọn náà tẹ wà ní jìgbò lágbára ọlọ́run ó di 29 ní ìrọ̀lẹ́ màá wà ní jìgbò lágbára ọlọ́run aago mẹ́ta nípàdé yẹn máa bẹ̀rẹ̀ màá kú mẹ́rin aago márùn 2 hours lórúkọ Jésù ogo rẹ̀ ajáde.
2: Amen.
1: Sọ pé ogo mi ajáde.
2: Ogo
1: mi ajáde. Sọ
2: pé
1: bí òní oníwẹ́dẹ́ anifásùì mú gbàdúrà lórúkọ jésù àánú ọlọ́run àtọ́júre rẹ̀ ó máa wá orí.
2: Amen.
1: Orí ẹ̀ kò ní gbàbọ̀dẹ̀.
2: Amen.
1: Ayé òní mú ọ.
2: Amen.
1: Òun dẹ̀ mọ lékèsá.
2: Amen.
1: Ìgbéyàwó rẹ̀ kò ní dàrú.
2: Amen.
1: Àbùkú fún ọjọ́ rẹ̀.
2: Amen.
1: Láti ìgbéyàwó rẹ̀.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Àwọn sẹ́líbrátì wà ń bí ọ̀n pọ̀ díẹ̀ ẹja máa kà wọn lọ́kọ̀ọ̀kan Adéwùsì Ọlájùmọ̀kẹ́ number 2 ne Adesola BC happy birthday to you number 3 Alimat Mohammed ati Sulaiman Bukola Oye Banji Oluwadunsin ati Babalola Miriam ati Mrs. Adeleke Mama Oyo happy birthday to you Amosat Oluseye Elizabeth Oluwasayo ati Pastor Adebi Oluwatobi Pastor Watowa Lajegule, happy birthday to you.
3: Khalid Ann Sasakamuzi, happy birthday to you. Omo mi ni Canada.
1: Mo gbadura emigigun ati ojo ogbo Olorun fi fun yin.
2: Amen.
1: Oye ka ti ki awon olojo ebi ni ojo Monday e mo binu Oluwa Mayowa Adeniran. Awon ni NDM Media nilu Eko happy birthday to you ojo Monday ne birthday won ati Pastor Mrs. Ayeni Oluwa Toyin Pastor Atowa Lapata happy birthday to you iye ti di alliance by loruko Jesu e ori anugba
2: amen
1: megigun atojo Oluwa yo fi fun yin
2: amen
1: e makusure fun yin
2: amen
1: o ti gbogbo eyin omo Olorun ti a wa si screening lana ni ilu Ibadan loruko Jesu e ori anugba lo ni lagbara Olorun ni ilu Eko gbogbo eyin omo Olorun ta jo lo Jerusalem ta jo lo Jordan lagbara Olorun a pade ni you fit fly leni wo to fe register to wa leko ore ofe wa lati ti wa register jajo pade loni loruko Jesu ogo ra jade
2: amen
1: in the name of Jesus
2: amen
1: ete wo si mi loruko Jesu obuku fo
2: amen
1: abuku fa aye re
2: amen
1: be tin bless se olorun bless won na
2: amen
1: iran lo wade
2: amen
1: anu asele
2: amen
1: oju ra yoka
2: amen
1: bi asa yo yoka
2: amen
1: ogo ni bori e
2: amen
1: wa leke sa
2: amen
1: apere gbagbo re olu aya si mi ma
2: amen
1: ko ku fun ibokan
2: amen
1: ko ni eri nla
2: amen
1: ase mo be
2: amen
1: ko le yi pada
2: amen
1: jesu oluwa wa
2: amen

0: the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó yá náà ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá. Tún náà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí. Kí ló wá?

0: no dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
1: 0209-461-3333.
0: Access Pensions. Future shaping.
2: Baba Fendo de!
3: So eka bo pada lati ojude oja ikoni title FM le ngo ba fendo ni eche etin lo lowo bayi agba ke
4: eka ro gbugbo ara ile ajindera yo ma jo
3: ami e se ninu awon iroyin la ro e ninu awon are gba mu eyi ti ari e awon iroyin na wa nbe papa ju ni iroyin punch iroyin ko wa nbe lori igbese to di bodun 2027 awon e kan ninu egbe oselu APC awon adare wa nbe won gbe igbese wi pe ibi ti oro de duro papa duro lori igba mi se omi o to tin sele laarin wike ati awon gomina nu egbe oselu ohun won o pe awon gbe omi wa won o si gbe epo wa won wa wo eyi ti yo pe awon be bakan na ni awon igbo ma mu se anu egbe oselu ni pe awon duro de igbese abi oro ati pari awo lati odo are orilede wa Nigeria be na si re awon mi na ti won tun je egbe oselu PDP ti won tun fara mo wike wọ́n ni pé kódà kan dábọ̀ kó gbárù kí mínísítà kó gbárù kù tẹ́ tí àwọn náà fà kalẹ̀ gẹ́gẹ́ bí adíjedupa rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀nà láti fi òpin sí ìṣàkóso ààrẹ tinubu ṣùgbọ́n wọ́n ni pé tinubu nílò wike ó sì lo àwọn gómìnà náà láti mú kí odù rẹ̀ kó kún fún ìyànsípò ẹlẹ́ẹ̀kejì àwọn onímọ̀ nípa bí nǹkan ṣe lọ́la gbọ́ òṣèlú wọn sọyún ṣùgbọ́n ẹ jẹ́ ká wá wò kí ni òfin ẹgbẹ́ sọ ṣé làkàdí ti ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ò tí ì parí ni débi pé ẹnìkan wàá máa ṣe kòkò ṣẹyẹ tí yóò jẹ ajá tó rorò tó fẹ́ máa sọ ọdún méjì irú ìgbésẹ̀ tí wike ń gbé yìí kí ni ẹgbẹ́ sọ nípa kí ni òfin ẹgbẹ́ sọ nípa rẹ̀ àti pé ta náà ni wike tó fi jẹ́ pé àwọn gómìnà inú ẹgbẹ́ òṣèlú APC wọn fi ń jáyà lórí ìgbésẹ̀ rẹ̀ ó ní pé òun ò fi ara mọ́ ẹgbẹ́ òun ní ìpínlẹ̀ ṣùgbọ́n yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè láti lọ sí sáà kejì nínú ẹgbẹ́ òṣèlú mi ṣùgbọ́n àwọn àwọn pé bí ò bá jẹ́ òsàkálá kó jẹ́ òsàkálá tí ò bá jẹ́ òsòkòlò kó jẹ́ òsòkòlò àti pé bó ṣe ń ṣe ẹgbẹ́ òṣèlú PDP kó mọ̀ ṣe ẹgbẹ́ àwọn bẹ́ẹ̀ kí ni òfin ẹgbẹ́ gan sọ.
4: Ẹ ṣe gan ni ìgbà tí Ìsan Wike tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò sọ pé òun fi ẹgbẹ́ PDP lẹ̀ o. Even kí làkàdí tó mọ̀ wà gan wọ́n pè ra wọn ní G5 bá a ṣe rí NPDP láyé Buhari láyé àwọn Sàràkí ńgbà náà ti dínà mí láyé NPDP ni wọ́n pera wọn nígbà yẹn. So ohun tá à ń sọ níbẹ̀ ni wípé kò sọ fún wọn wípé òun ó sọ pé tí n bá ti ṣiṣẹ́ fàárẹ̀ gbogbo tí ń jẹ́ PDP state yòókù ìní support wọn rárá o. Ohun tó sọ ni pé 2027 tó ń bọ̀ yìí o bóun ṣe ṣe ní 2023 òun ó ṣe bẹ́ẹ̀ náà ní 2027. Àwọn gómìnà yẹn kí ni wọ́n ń jáyà sí káwọn náà kó jáde náà torí pé èèyàn
3: kan kówó jáde
4: kan jáde káwọn náà jáde kan campaign fúnra wọn ṣé wọn expect pé PDP members àbí governor

0: bi wike wike wike o nse ti o so ni oni oyo mande wi sata o so ni oni tunubu 2027 tunubu lo won sise no matter how the case may be o si benu pdp lati le bi won se nse na niyan e je ma pere kan wa risin intelligent report fi han pe awon generals kan ni china won si link information to joro china for us se yin o buru se trisi kan niyan so ibi ki bi lawo ti nse kan mo ro pe africa nikan ni abi nigeria nikan lo parisi ni sugbọn ti wa nbi nkan tawo yen ba mo ni 110 la wa mo Nigeria oju oni ti wa
1: esun oda lori oro 2027 na ni asi menu ba ko to di pa mo ko nbe babachi lawa to ti fi gba kan ri je akowe fun ijoba orilede Nigeria lasiko isejoba na are ana orilede yi won ku o ninu egbe osele ti ADC la ni bi ko ti pe bi osu meta nkan kan ti won ku ninu egbe osele ohun won titi be bo si egbe osele ti NDC nisin eleyi to je wi pe ibe na ni obi ti ohun na ti o ti jade lati dije dupo are orilede Nigeria lara won ti won wa so ninu oro won pe bi a ba nsoro eto oro aje orilede Nigeria won ni e wo ebi nbe lode won tun da oko oro abo won ni gba won si wa gbe yewo wi pe pelu awon ipenija e tin koju orilede Nigeria yi won da oko eto oro aje abo won ni ebi wa nta to je bi ipenija fun omo orilede Nigeria pe awon wo wi pe obi kwankwaso ina ni won le gba orilede Nigeria ti won ja orilede Nigeria gba lọwọ àwọn ìpèníjà yìí torílẹ̀èdè yìí tí yóò sì dá tí yóò padà bọ̀ sípò tí yóò tu onílé àti àdejò lára àmọ́ tabawo ẹ mọ̀ gbọ́ tí àwọn ọmọ orílẹ̀èdè nàìjíríà kan tí wọ́n mọ̀ sọ wípé gbogbo àwọn tí wọ́n jáde gan wípé àwọn ò wò pé nǹkan tuntun kan náà yóò fẹ́ẹ̀ ti ara àwọn tí wọ́n jáde láti orúkọ wọn látẹ̀yìn wá tó sì jẹ́ pé àwọn náà ni wọ́n sì ń bẹ lórí ìwé gẹ́gẹ́ bí àwọn tí wọ́n sì ń jáde láti díje dupò ààrẹ lórílẹ̀èdè Nàìjíríà ẹyin náà gẹ́gẹ́ bí ẹni tó nímọ̀ nípa ọ̀rọ̀ àwùjọ ẹwọ́n tí bàbá chila wà sọ mọ ohun tí àwọn ọmọ nàìjíríà kan sọ ibo lẹ́yìn ọ́fíìsì ńbẹ.
0: ẹ ṣe gan ni ibi tí ìwà pọ́ lóṣèlú olóṣèlú ò lọ tẹ bá wo bí 3 weeks or 4 weeks ago wọ́n praise Bola Ahmed Tinubu wípé àkọsẹ́ tó lè defeat ẹ̀ nígbà tí wàhálà ṣẹlẹ̀ pẹ̀lú wọn nínú ADC ṣe ẹ̀ ṣèrántí pé àwọn ni wọ́n jẹ́ SSG àbí federal secretary of the federal government lọ́jọ́sí tí wọ́n fi 2 billion gé oko
1: nígbà yẹn
0: so ẹ̀ rántí pé ebi ò gbọ́dọ̀ mọ́ pa wọn nígbà tí wọ́n fi 2 billion gé oko dandan kí ebi ó pààyàn lórí ìyẹn nígbà tí wàá sì tó ẹ̀ kó jẹ mọ́ nígbà wọn wà lé ADC àtìkù ni wọ́n praise 4 weeks ago Bola Ahmed Tinubu ni wọ́n praise lónìí òbí ni wọ́n praise olóṣèlú tí ò bá ti wọ́n mọ̀ pé wọ́n ní orúkọ kan nígbà yẹn pé bí aláṣẹ wo olóṣèlú wọ́n mọ̀ pé wọ́n sọ pé ibi tó ṣàti pé wọn làwọn lọ normally kò sí olóṣèlú tí ò mọ̀ bọ̀ tí ò ní sọ pé òun ó yí nǹkan báyìí padà wọ́n yí nígbà tó bá débẹ̀ ni n tóró o lè mọ̀ bá tàbí kó jẹ́ wípé òun gangan ò ní blueprint kan tí ó fi yí nǹkan padà so olóṣèlú a máa sọ pé báyìí lòun ó ṣe tí àwọn ẹni náà sì ti ò bá fún wọn láǹfààní tí wọ́n fẹ́ mọ́ nísìn ẹ rí pé yóò rẹ̀ wọ́n náà ni pé báwo náà ni nǹkan ni ṣùgbọ́n tá a fẹ́ náà ni pé n tí ó mú ìyípadà rere bá Nàìjíríà tẹ́pẹ́ àwa náà ìlú tó ní nǹkan tí èsepo nìkan lọ́yẹ káyọ̀rọ̀ gbọ̀kúlé lórí torí Nàìjíríà ṣe all rich nation all producing nation làwa wà ṣùgbọ́n notwithstanding kí ló dé tí ìnira pọ̀ fọmọ nìyàn tí ò sí ìyípadà kankan láti yejọ́ yìí ó kálukú fo wá ṣe jambori lásán ni wọn ò wulẹ̀ bùkátà pé kí ni wẹ́fì aráàlú gangan tí ó mú ìyípadà bá wa aráàlú àwa náà làwa wà yìí o ibi tí mo sọ náà máa tún fi padà sí pé mélòó nínú àwa tá a mọ pariwo tẹ bá dó social media máa kàn rẹ́rìn ni pé mi tiẹ̀ dára mi lámọ lórí x torí pọ̀pọ̀lọpọ̀ wọn ò níwèé ìdìbò ó lè ní kí ló kàn mí tàbá challenge ọ̀ pé ó dáa a ti wà ní conference kìíní báyìí káàdì ẹ̀dá ṣé o ní káàdì ìdìbò ṣé o ní kíní kan ọ̀pọ̀lọpọ̀ nínú àwa 20 tàbá wà lórí online èèyàn bíi 5 ni yóò ní káàdì ìdìbò ṣé wàá fẹ́ àyípadà rere nìyẹn ìwọ tó ń fọnu tó èbó rẹ kọjá ti ìbò british tó wà ní tó fi yí àyípadà rere ọ̀tá nìwọ náà jẹ́ láàrin ìlú nìyẹn náà ìwọ tó tẹ ọ̀dọ̀ ẹgbẹ́ rẹ jáde tí wọ́n gan sọ pé eléyìí kẹ́mbo ni ó lọ a sì láfẹ́ kọ̀dọ̀ wà ń bẹ̀ àwa láti wọn kọ̀ndẹ́mù pé eléyìí tẹ́ pé kò rówó náà yìí so kí la wá fẹ́ owó iná lẹ́kọ́ kúrò wádìí bẹ́ẹ̀ lórí so àyípadà wa rere ó jìnà nítorí pé àwa gan fàyípadà rere ta fàyípadà gidi lórílẹ̀èdè Nàìjíríà so àwa tọ̀dọ̀ bá ti lè yípadà láti inú wọn dandan ni kí ìlú ó mọ yípadà díẹ̀díẹ̀ tá a bá ní pé bá a ṣe rí ènìyàn ṣe sàná wa kí ló tá ò mú kúrò mẹ ayé le fáwọn kan náà gbà yẹn náà ọ̀pọ̀ ọ̀dọ́ lónìí nísìn àwa náà tó ń praise àwọn bàbá 60-70 yẹn náà èwo nínú wa ló fẹ́ pé ẹgbẹ́ wa mí náà jáde tá a rí náà tájáde governor àwọn eléyìí ṣeré ni wọn lẹ póstà àwọn gáàsì kan lè sè wọn tiẹ̀ ń ṣeré wọn ò ṣeré si bo se jade ki a ki awon tin fa poster awon ya ki le fa poster awon mo lomo ya si iwo to wa na to de pa ye bi eje lawon ile iwo na o se jade ko ti egbiyan ju ko bo se ri Nigeria o di daru
2: esun ejika de ojo de oja ta ba de an pada bo Nigeria o ni daru e ma fi awon awile yin sowo sori takun ayelu jera Facebook YouTube Instagram e shaware 32 FM 949 fenye taba to akoko amu asika be na leti lanfani lati dase to ba to akoko na amoro yin kan be ti atun na nbe taba ti de amatu pere pere e ko kale

ẹjẹ́ àlọ́rẹ̀ ṣe ìkéde àti ìpolówó ọjà àkọ́kọ́ láàárọ̀ yìí bá a bá lọ bá a padà dé lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà bá a bá lọ tá a padà a wá wọnú ètò nísàn án lóòrò òní o ẹ kú ojúmọ́ Eka aro, Sheya Nim.

0: finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: You self don't try, for this your hustle. Download Smart Cash app today, make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No the cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
6: Èwo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
8: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: ẹ mọ gbàgbé
1: baba ẹ balógun ni
0: pé ní ọjọ kẹrin oṣù kẹwàá october 4 ọdún tà ń bẹ nínú rẹ yìí láago mẹrin ìrọlẹ nkálukú owó ti kóra jọpọ serious course ládámásin gbà ńlẹ ìbàdàn níbi tá a ti rẹrìn gbádùn ẹmí wa àwàdà ń bẹ lákọni àwọn olórin lóríṣiríṣi kingi kingi kẹngẹ kẹngẹ ọmọ orin king doctor saheed òṣùpá àwọn ní òlè iwájú o pákéèjì obama olóyè rapi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn adẹ́rin pòsónú mi iná àtún wà ńbẹ àwọn olórin lóríṣiríṣi ń bọ̀ ńbẹ o ọ̀fẹ́ dẹ̀ lówó wọlé ọ̀fẹ́

ìyẹn ni pé lọ́jọ́ kẹrin oṣù kẹwàá ọjọ́ ìsinmi Sunday ọdún 2026 ọjọ́ kẹrin oṣù kẹwàá gbogbo wa race course láwà ládámásìgbà láàgó mẹ́rin ìrọ̀lẹ́.

ọpọlọpọ nígbàgbọ wípé kán mọ fún ni ní nǹkan mẹta wọn ní kò dá ẹjí ó pé mẹrin àbí kò kulẹ̀ fún mi méjì nǹkan yọkan wọn ní ọ̀dá àwọn àpẹ.

àwọn tí ń bá ní rìn nú ògo abánirin nú ògo ló ti mọ̀ wípé ohun ọ̀wà bọ̀ torí nǹkan kan o lè ọ̀wà lásán bí kìí ṣe bí kó jí àbí kó ṣe kíni bíbélì lọ sọ bẹ́ẹ̀. Tó ń kó mọ́ra àwọn àmì wo lèèyàn á rí ọmọ ológo gbọ́dọ̀ mọ̀ yẹn láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti fàsìkò ṣòfò síbi tí ò yẹ kó fàsìkò ṣòfò sí abẹ́ kọ́gbọ́n látẹ̀rẹ̀ ẹ̀yìn bàbá wa àwọn àmì wo lẹ rí tẹ̀tí ẹ̀ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ̀ pé bí tí àwọn wà yẹn wasting of time ni o àmọ́ àwọn àmì kan wà tó common àwọn àmì kan wà tó common ẹ gbọ́dọ̀ rí ó máa wá ṣáá ni a ṣe ètò kan ní sọ́jọ́ wednesday tó kọjá kọ́ ni ká ń sọ̀rọ̀ nípa béèyàn bá tiẹ̀ sáré rí owó yìí ṣe lé ni kó lọ rèé fi kọ́ ni àbí kó tiẹ̀ fi ṣe business àwọn èèyàn ní business money were very good beautiful thing ẹni business yẹn kò sí rọ́ńbẹ́ ọ̀ ń béèrè wípé irú business wo gan lèèyàn le ṣe Nigeria of today tó o lè ṣe tí ó dẹ̀ fún ọ ní ńkọ́ọ̀mù pàápàá income yin o ba wa je papapa business wo la le se now ta wa yi ti o da abobo capital wa iyen owo ta fi dokowo e je nse kede ati ipolowo oja na ni ba lo tin pada de awon ami wo le yan ri se yan fi gbadomo pe hey kini yo le jora won ele nbe won e ku kale

0: Àdúà la fi ń gbà lẹ́gbẹ̀. Àdúà la fi ń gbà lẹ́gbẹ̀.
1: Àdúà la fi ń gbà lẹ́gbẹ̀, àdúà la fi ń gbè. Àkọ́lọ́ tó à ń bí mi, kò sí ébú jẹ́ ọ̀kan lọ sí sí. Àwọn tó ti dọ́gbọ́n sọ ara wọn. Àbá wọn lè ṣe ìlú, àbá wọn kọ́ lọ sí wà ní ìgbọ́ àtún ọdún bí sínú owó. Ẹ̀ka ìlú àwọn ẹni wọn ti bá wọn ti tó láti gé ní. Ìyá wọn lọ sí ìgbọ́ jọ kàwé ń bẹ̀. Àbá wọn bí wọn ti gbéṣẹ́ ní kọ́ńbì náà máa kàn sí ìdílé wọn lọ́wọ́. Ṣùgbọ́n ẹjọ́ tó máa parí wọn sọ apá dídí tí wọ́n lò wọ̀ níjọ́ yìí láti àbágbé ni. Ẹjọ́ tó máa bá ẹ̀rù wọn lè mọ́. Ó dàbí ọ̀túbọ̀ ni ó ti 1999
0: Ẹṣeun. Àmì wà ń tó òótọ́. Ayàyà. Àwọn àmì kan máa sọ àmàmì mẹ́ta kan ṣe pàtàkì tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rí ignore. Àwọn tó máa ń ṣe relationship wọ́n á ní red flag.
2: Ìyẹ́ o bí o sì tèmi, ọ̀rẹ́ o ní lè mú.
0: Hello, ẹ kú ojú mẹ́ káàárọ̀ o.
3: Ọmọ ìyá ìjókòó tó ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun.
3: Ó jẹ́ jẹ́ pé mo bá yín lẹ́ lójú ọ̀nà yẹn.
0: Ẹ ṣeun.
3: Àṣà ò pẹ́ bẹ́ẹ̀ rí. Olóyè Ismail ọmọ ẹlẹ́yẹlé ló kọ́ mi.
0: Yes, sir.
3: Mo wá káàárọ̀ kan mọ́ ẹ̀gbọ́n mi kan lẹ́nu. Ó ní ọ̀gẹ̀ yẹn lè kọjá lọ́dọ̀ ọ̀gẹ̀ yẹn kí ọ̀gá yẹn kó mọ́ káyé mọ́ mọ́. Báyìí ò bá mọ ọ̀gá yẹn ìyẹn ò sọ pé káyé mọ́ mọ́ ọmọṣẹ́ o. Ìyẹn ò sọ káyé mọ́ mọ́ sísìn ò bá là ọmọ inú rẹ̀ ó máa ń là o. Mo kàn kan mẹ́nu pé bóyá nítorí pé bóyá ọ̀gá ò fọ́sàn o lè jẹ́ pọ́gà ọmọ náà lè má fọ ọmọṣẹ́ náà lè má fọ́sàn ọ̀rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ o.
0: Ẹ ṣe.
3: Lórí ìsúná ìlú ọkọ̀ tèmi o.
0: Wà lórí ẹ o. 0705 méjì odò mẹ́ta 949 08097 odò mẹ́ta 949 09062 odò mẹ́ta 949. Àmì mẹ́ta kan wà.
2: Ẹ sọ fún pé lọ́dún pa inú ẹ̀.
0: Wọ́n ní Sátidé tí ó bá da jímọ̀ láti máa bí àmì ní jímọ̀ tí ń tọ́ka sí Sátidé.

0: 32 FM 94.9.
1: Ẹ kú ọjà o.
2: Ẹ káàbọ̀.
1: Ìyá bíi ti ń síbò nìkan.
2: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ̀ rìn, bó wà ní látàárọ̀.
1: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan kákó fáwọn tí ń bá wa dáa.
2: Bàbá ọkọ mi kẹ̀sì mọ̀ wo ojú orí yín tó. Bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nkankan látàárọ̀. Bí ni mo ti ẹ̀ ta mi rẹ ní bèrè lọ́wọ́ mi pàápàá.
1: Kí ni tó dé o polówó ọjà rẹ ni.
2: Mo polówó èrè yóò wọlé náà ni ìyí ti rẹ ni bí mi.
1: Àwọn bọ̀ ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bíi ti sin.
2: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtú bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
1: Ìyá bíi ti sin. Ìwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀. Rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Ibẹ̀ làwa ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́. Ìwọ náà bá wa fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn.
2: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
0: FM 94.9.
3: Asiko to fun iroyin lati ikanni 32 FM 94.9.

0: mo kiyin e ka san esiku ise lataaro iroyin agbaye lekunrere le ngbo lati le ise radio 32 fm 94.9 feyin e to fi de kale si laughter house premier hill mokola ni lu ibadan olusola momo lori iroyin yin awon koko to fojulede ninu iroyin na ijoba apapo orilede ye na ni won ti gbe leyin iriyo owo iranwo ri epo ni bi won ti wi pe owo epo petiro en lo jawale lorilede Nigeria jubotire lawon orilede ile Africa me gomina Makinde ti bo enu atelu wike lori bi o ti soro wi pe o tewo gba owo to le ni 50 billion naira kan lati se atunse si papako ofurufu ni lu Ibadan ile okere awon omo ile Morocco ti setan loni lati jade sita lati lo ri yan awon olori tutun la balere daraya awon ko agbabolu ti Madagascar na ni won tin fowo gbaya wi pe won yo jawe olubori tako iko agbabolu ti Super Eagles ebi DJ ti fe ye ti Africa to don 2027 ni abala amuludun gbajugbaja onkorin Rema ti fi patari awon iroyin kan wi pe ohun ni awon ikunsinu kan si Davido ni bi o ti wi pe gbigbe orin to dara jade lo je ohun logun iroyin na re lekun rere ijoba apapo orilede Nigeria ina ni won ti wi pe owo ti won ta epo petiro lorilede yi in lo jawale ju bi o ti ri ni ile America ati awon ile Africa me na bi won tin soro lori yiyo owo iranwo ori epo minister keje foro ipese epo petiro lorilede yi eneke lo po bere ninu oro re nigba ti o n gbe leyin ijoba apapo lori oro owo epo na na lo foro dede lasiko to n ba won niroyin soro ni bi o ti wi pe owo epo petiro lo jawale ju bi o ti ri ni ile America Cameroon Ghana ati South Africa ninu oro re yi na lo ntele bi o ti je wi pe ebo ifopo ti Dangote ati awon alagbata kan bi won tin se ijawale die die lori owo epo petiro lori jala kan saju ni iroyin ti je ko di mimo wi pe ebo ifopo ti Dangote ina lo ti fi owo to je naira 25 to fi jawale ju bi o ti ri tele to je 1000 kan ati 50 naira o le ni 300 lori jala kan eyi ti owo epo na to je lati ebo ifopo ti Dangote ohun ninu oro re na ni minister ohun tutu je ko di mimo pe owo iranwo ori epo ti won safayo re awon ere ti won ri nbe na ni won pin si awon eka njeka ijoba to je ti eka meteta ti ijoba lati odo ajo to nboju to oro owo apa wole lorilede yi ewe awon omo orilede Nigeria ini won ti wi pe oto lomo sori lodo won bi won ti n soro lori awon eto oro aje ati awon ofin to de labe isejoba ti nbe lode papa julo yi to ni se pelu oro ewo opo robi bi won ti wi pe bi won ti safayo owo irowo ri epo ina lo ti fa bi nkan ti se subo wo gogo si lorilede yi ti ko si yo owo ti awon eyan wo ko sile awon olugbe ilu Ibadan kan ti won soro lori oro owo epo ohun ni won wi pe o ti je ipenija eyi to le fun awon omo orilede Nigeria tagboro siwaju se lenu awon olugbe na
1: oro epo to won yi ko sami ami nbe bad effect lo ma ni lori aram e wo awon olokada gbogbo yin na te ba fe gbo okada te ma so pe ye bayi e pe kini kan so en ti ba dera na na ma ta so awon mo lo tun wole te ba nge owo le awon mo yojo affect gbogbo wa ni ko ye ko ri be owo government lo be ti wa won ni awon yo subsidy won di regulate won tun regulate ko ye ko ri be ti won ba fe yo won patapata en to ba fe gbe en to ba fe raja ko raja e ko ta awon le po to je ti ajan to fe won ju ti aladani lo ijoba olere kankan ti o je koja kara lo gbaye gbadun kara mi o ba ti gbaye gbadun ijoba ojere won ba ko trillion jo so won ni lati ba wa nkan se si
2: jo lara awon olokada on kujo epo do won yen government n fi aje wa ate n gbianju ni government n fi aje wa o epo lo pa gu apo epo atone lo pa wa po ko si nkan mi to to na ba da to sepo yàwó máa jẹ aráàlú ni because nbi tẹ́mi ti wá láàárọ̀ yìí sí àwọn tó fẹ́ jáde iye tá à ń gbọ́kadà ń bẹ̀ láti àdúgbò sí sango iye náà kọ́ la ń gbé láàárọ̀ yìí pípọ̀ yẹn bá ṣe ń wọ́n sí bẹ́ẹ̀ ni owó tá a máa ní ọmọ ajáde àwọn èrò ọmọ wọn because àti àlè tọ̀sọ́ kadà àlè tọ̀sínú mikro àlè tọ̀sínú marijuana oye kúrẹ̀ láàfin lò ṣe understand so kí government máa wá nǹkan ṣe sí ọdẹ ọ̀rọ̀ ọ̀run wọn mọ nǹkan tó lè ṣe but wọn ò fẹ́ ṣe.
0: Wáyé o, Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé iná ló ti kọ àwọn ọ̀rọ̀ kan eléyìí tí mínísítà fọ̀rọ̀ olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà Yẹ́sàn Wike eléyìí tó sọ wípé Ààrẹ Bọ́lá Tinubu iná ló wípé Ààrẹ Bọ́lá Tinubu ni ó ti ṣe ìrànlọ́wọ́ owó tó tó bíi 50 bílíọ̀nù náírà fún gómìnà ọ̀hún fún àtúnṣe pápákọ̀ òfurufú ti ìlú Ìbàdàn àmọ́ Mákindé nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti júwe ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí irọ́ tó jìnà sí òótọ́ tó sì lè ṣe àwọn aráàlú lọ́nà nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé kan ní ẹkùn ìwọ̀-oòrùn àríwá ti ìpínlẹ̀ Katsina ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ìyẹn ni gómìnà Mákindé tí ó ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí Wike fi léde ọ̀hún ẹni kò bojumu rárá nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé owó láti ìpínlẹ̀ Ọ̀yọ́ iná ni wọ́n fi ṣe àwọn àtúnṣe yìí tí wọ́n ṣe sí pápákọ̀ òfurufú ọ̀hún tako ọ̀rọ̀ tí Wike sọ wípé gómìnà náà ló ti tẹ́wọ́ gba owó tó tó 50 bílíọ̀nù náírà gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2024 ní oṣù kẹsàn-án náà ni wọ́n ṣe ìgbédìde láti ṣe àtúnṣe ti pápákọ̀ òfurufú ti Samuel Aládòkè Akíntọ́lá ọ̀hún tí wọ́n sì wípé owó tí wọn yóò mọ̀nà sí ní àsìkò náà ẹni yóò tó bílíọ̀nù 111 náírà ní oṣù kẹwàá ọdún 2025 ìní wọ́n ti parí àwọn apá eléyìí tó jẹ́ ti ìrìn àjò abẹ́lé ní pápákọ̀ òfurufú náà ti àwọn eléyìí tó sì jẹ́ ìrìn àjò jáde kúrò lórílẹ̀-èdè yìí ìní ṣẹ́ṣì ń lọ lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ìròyìn mìíràn báyìí ìpè ńlọ tuntun jáde lẹ́ẹ̀kan sí lórí ọ̀rọ̀ gbígbé oògùn olóró lórílẹ̀-èdè Nàìjíríà níbi àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ti ń lọ ọ̀rọ̀ náà mọ ohun tó ní ṣe pẹ̀lú òòṣà àti ìṣẹ́ àti bí àwọn kan ti ń lọ́wọ́ nínú ìwà ọ̀daràn bó ti ṣe jẹ́ wípé àwọn olórí kan náà ni wọ́n ń gbé lẹ́yìn àwọn tí wọ́n wùwà láàbì náà nígbà tó ń jáde lọ láti lọ rí gbọ́ èrò aráàlú ní ìlú Ìbàdàn akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 fm Ọláìtàn Fọlárànmi nínú ìjábọ̀ rẹ̀ náà ni ó ti gbọ́ lẹ́nu àwọn kan tí wọ́n sọ wípé ọ̀rọ̀ gbígbé oògùn olóró ọ̀hún ló ti wà láti ọjọ́ tó ti pẹ́ nínú ọ̀rọ̀ wọn wọ́n gbà wípé òṣì àti ìṣẹ́ iná ló fà á bí àwọn ọ̀dọ́ kan ti ń lọ́wọ́ nínú rẹ̀ bí àwọn kan náà tún ṣe gbà wípé àwọn ọ̀dọ́ kan ni wọ́n ti ń ti kékeré bẹ̀rẹ̀ sí ni mo gbé oògùn olóró náà olùgbé míì náà tóun náà sọ̀rọ̀ láì forúkọ rẹ̀ léde ló wípé àwọn kan tí wọ́n nífọ̀n lẹ́ẹ̀kanna ní àárín àwùjọ iná ni wọ́n gbé lẹ́yìn àwọn tí wọ́n gbé oògùn olóró ọ̀hún tó fi ṣòro fún ìwà ọ̀daràn náà láti tètè kúrò láàrin àwùjọ ẹ̀wẹ̀ wọn kò ṣàìmọ́ ké sí gbogbo aláṣẹ tí wọ́n bẹ̀lẹ́ kànjẹ̀kan jọba tí ọ̀rọ̀ náà kàn láti mọ́ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n sì wú ìwà náà tí gbòǹgbò kó lè dàfí ẹ̀yìn tí eegun fi sọ.
3: Ẹ rí pé àwọn tó yẹ kí amọ̀gẹ́ bí àríkọ́ ṣe àwọn ló jẹ́ pé àtúnbọ̀wá tí ò dá lọ́rọ̀ wọn. Àwọn nǹkan wọ̀nyí kì í ṣe kó ṣe ìbẹ̀rẹ̀ bọ̀ ó kọ̀ ó ń rápà sí ni tó bá ní káwò dáadáa. Ìwà ọ̀pọ̀lọpọ̀ wà tó yẹ pé wọ́n rò pé ọ̀nà àbáyọ ni pé káwọn ṣe káwọn máa gbé nǹkan tó yẹ pé ẹ̀mọ́ máa mú wọlé kíákíá tó yẹ pé ó máa ń ṣe wọ́n léṣe gan. Wọn kì í ro rakọ́ṣẹ̀ wọ́n sì rówó wọ́n ṣe ni wọ́n ṣe bẹ̀rẹ̀. Kò pọ̀ sí pé ẹni tí ò ṣe nǹkan kókò ṣàdédé bẹ̀rẹ̀ ó yẹ pé kékeré gan tó máa bẹ̀rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ fún yín. Nísìnyí òun kárí ohun ni kó mọ ìwẹ̀ àti ẹni ká máa wo àríkọ́ṣe ẹ̀. Bí wọ́n bá yí àríkọ́ṣe tó bá ń wò ó ní ìsọ̀rọ̀ nílà bí màmá ìmọ̀má kan rówó lọ́ kìnnìkan láìmọ̀ pé iṣẹ́ tó ń ṣe kò ṣe é fi lọ́mọ lọ́wọ́.
4: Ó jẹ́ pé àgbàlagbà ni tó jẹ́ pé àwọn ni wọ́n wà níbẹ̀ ní ìsìn tẹ́ ẹ̀ rí yẹn. Wọ́n ti wà tipẹ́ nígbà tí wọ́n ti wà lọ́dọ̀ lójú wọn ti ṣí sí wọ́n ti ń gbé tó dẹ̀ ti di bárakú fún wọn àti filẹ̀ ó ṣòro fún wọn. Ìtọ́ ẹlòmíì pé ni addict habit. A bá sì wo àárín àwọn tó ń darí orílẹ̀-èdè lónìí àárín àwọn tó ń darí wa àárín àwọn tó ń darí wa ló pọ̀ sí jù ó ń tà fún wọn wọ́n sì ń mú wọ́n dẹ̀ fi ń ba ìgbésí ayé wọn jẹ́.
0: labala nibi ti ati mo nlo saarin ilu lati mo gbo irara ilu ninu iroyin iwa loni ina ni ipe tutu jade si awon obi ati alagbato lati tubo mo se itoju awon omo won ki won si mo fun won ni eko to ye koro akoroyin le ise radio 32 fm barakat adiamo nigbati o ngbiyanju lati gbo irara ilu ina ni o mu ijabo wa wipe opo awon ti won be ni gboro na ni won tin soro wipe ko tona bi won tin fi awon omo kan sise ko to ati bi awon omo ti o ye ki won wa ni ile eko amo ti won o si nbe bi won tun se po laarin igboro ajagbo ijabo
4: ilu omo nilu eru iyan ti awon loyinbo pe ni child abuse o ti wa ti pe awon obi forte e odo awon obi lo ti po si ju awon abi ma wo won o wori nipa omo won kan bi mo ni awon mo tin da igboro laamu so en to ba si ri won yo lo won nilu eru ni ko de le ko le kuro nle tori pe kini awon kan nje awon kan ori je awon ti o si ri je yen na lo fi omo won show eru ni Nigeria lo ni ale mo mi to je pe ale obi mi to je pe o force omo e fun igbeyawo dodan cha lo fe dodan tori pe kini ko le rowo gba joba ko lo nbi mo obi lo nbi mo
5: se ba wa ina lo si school ni gba yawo lowo ori bi eleyi na ori bi eleyi rarara en to ba ti bi mo to je pe ipa e oka won le ra won mo emi ta won yen so eri gbo pa mo tan rin ka kiri mo yen ebi po nu won o ebi se ya to bi mo merin to bi marun to je pe ti ori sese o se ma ri niyan mi le so pe ajo won ju wi pe bi Nigeria bo se da
6: obi lo e ko jere ko wa n to mo je no bon gba to pa won bi kan si yo leni so pe awon go be sin kankan so won ti wo pa awon mo ti to lati sponsor ara won wa ni kan lo mo se e lo correct we e lo toro e lo saki so da tawon mo ba ti ta so awon mo te wo tan saki won tun fa won bi won lowo ta won bi no tun gba ewo to wa wa me ni pe awon mo yan ni pada daju adegunja lojo lawo
0: iroyin agbaye le sin gbo lati le ise radio 32 fm 94.9 feyin e e o si mo gbo iroyin ni ile okere abala ere daraya to fi mo abala mu ludun e mo yikuro nbe o adupe pe se wa nbe ti e nte ti gbo wa ka mo lo si ile okere baye awon mo ile moroko ni won ti setan loni lati jade sita lati tun lo re yan awon olori tutun ni ile asofin ni orile ide na nibi won ti ni awon to ni se pelu bi ko ti si ise ni orile de won ati awon nkan mi to fe jo bi e pipi ohun lona kuto ti won fi sokan bi won yo ti se lomo yan awon olori tutun ni orile de ohun gbogbo eto na ni yo gbera so bere lati ago mejo ti won yo si dibo na titi wo bi ago meje lowo orole ti won yo se akojo esi dibo na lati oru moju nibi ti won yo ti mo kede re okere ton milionu merin di ni ogun ninu awon omo ile moroko ni won pegede lati jade lati lo ri yan awon olori tutun ni ile asoju sofin ile na nibi won yo ti mo yan awon omo ile asofin bi marun din ni irinwo ti yo mo soju won leyi to je wi pe eni tin se ori ade fun ile na ni yo pada wa yan eni ti yo je olotu agba lati egbe oselu eyi ti won ba tin yan awon omo ile to po julo ni ile na lati abala ere idaraya baye agba owo arin fun iko agbabolu ti ile ti Madagascar Ryan Ravlinson nlo ti wi pe iko agbabolu ti ile Madagascar won eni awon ko beru iko agbabolu ti ile ti Super Eagles o je ti ile Nigeria rarara ran ninu oro re ina lo tin soro nibi o tin soro lori idije to je ti idije ti ife eye ti ile Africa todun 2027 eye ti won yo ti mo ba iko agbabolu ti Super Eagles na pade ni papa isere ti Goswell apabi o tin be ni yo lojo eti ninu oro re na lo wi pe awon ni igbagbo ninu ara won wi pe won yo jawe olubori ni bi ifese won se na te ba gbagbe saaju iniko agbabolu ti ile ti Madagascar ti won ti norile de Nigeria ni ami ayo meji si odo nigbati won pade lodun 2019 ni bi DJ ti Afcon ni Egypt lati abala amoludun nibi ti a o ti mo figigun iroyin agbaye wa fun ti asiko yi gbajugbaja on korin afrobeat omo ile Nigeria Divine Ikubo ti opo mo si Rema lo ti fipa tari awon iroyin kan wi pe ohun ni ikunsinu pelu Davido Rema ninu oro re loju opo kaye lo jara e lo wi pe ohun ni ibowo fun awon asaju ohun ninu ise orin ati wi pe lati mo gbe awon orin ti yo dara jade ti awon lolufe re yo si nife si e na lo je ohun logun dipo bi be ni keni ja awon iroyin ti e ba fe fi to wa leti e mo gbagbe lati mo te lati ejise si wa tabi kekan si wa loju opo ti WhatsApp e shamulo number yi 0704-700-4949 tabi kekan si wa loju opo ti email yi at 32fmnews@gmail.com awon koko amenuba ninu iroyin ohun lenkan si egbo ninu iroyin wi pe ijoba apapo e ni won ti gbe leyin bi won ti safayo owo iranwo ori epo lorilede yi ti won sin so wi pe owo epo petiro in lo jawale ju bi o ti ri ni ile America ati awon orilede ile Africa kankan egbo ninu iroyin pe gomina ipinla oyo Seyi Makinde lo ti benu atelu minister foro lulu orilede yi Yesan Wike bi o ti so wi pe ohun tewo gba owo kan to le ni 50 billion naira lowo Aare Tinubu lati se atunse si papako ofurufu ni lu Ibadan ni le okere akasiyin leti wipe awon omo ile Morocco ti setan bi won yo ti jade sita loni lati lo re yan awon olori tutun ni ile na la balere daraya awon agbabolu ti ile ti Madagascar eni won tin soro lori bi o ti sese ka won jawe olubori tako iko agbabolu ti Super Eagles ni bi DJ ti Ife Eye Ile Africa todun 2027 bi won yo ti mo pade lakotan labala muludun gbajugbaja onkorin Rema ti fi patari iroyin pe ohun ni ikusinu pelu gbajugbaja onkorin mi na to jo bi oga re lenu ise Davido ni bi ti wi pe gbigbe orin to dara jade in lo je ohun dogun loruko Mary Ojo to le waju awon ti won ko iroyin yi jo Olusola Momo lotu to sika se ti gboyin adupe wipe n gbo 32 FM feyin e

0: ṣáájú ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àárín tàkìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: Oya gbọ́ṣẹ́ o, ó ń dùn yùn gbàlétí. 32 FM ló ń pè bí 94.9 ẹ̀yin ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé àwa fẹ́.

èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan ení ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ èjì àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà ó kẹnubodò ẹ̀ta ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí ń richard card ₦500 ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀

0: radio me 32 FM ti wa okay.
1: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti tun lati ge akara oyinbo fun igbeyawo toni
2: eto igbeyawo laye
3: ejowo eduro na jare
4: bi lo sele
3: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
1: eh ni tuto
3: ka sa so pe o ti rawon abi
1: ta lo ti so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so nibi ti cdk e wa
5: iwo lo tun je cdk bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: ah lati osu to koja ni mo ti rawon
3: oluso agutan e so wa po
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá ràdọ́dọ̀ wà download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Bestinary Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: CDK sanwó díẹ̀díẹ̀
8: gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
9: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
10: Mo ń bá

0: kò sólókì tí bí ìjì mèrè láyé gbé.
1: 32 FM 94.9.
2: Ó ya kí n mọ̀ kí ọ láì fún mi lówó, wọ́n ló ti mú wọn wá níbí ẹ fòrò ẹ dààmú ẹ dẹ̀ ní àkóbá nìbàdàn ló wà ó tó bá ti ń bọ̀ kó wá bá mi níbẹ̀. 32 FM ó yá wá.

0: gbogbo provision shop àdúgbò láti jẹ gbèsè sí.
1: Anima.
0: Àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí. Wọn ọ̀tá fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá a ń ṣiṣẹ́, kí sálárì tó wọlé báyìí, àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò. Sálárì yẹn náà la máa fi tọ̀pẹ́. Wọn ọ̀tá fún wa mọ́ o, kò dẹ̀ sún jẹ lé. Ibi tẹ bá ti bá kọ́ńtù yìí dé, kẹ jẹ́ ká mọ ìyá rẹ̀ jọ́ra rẹ̀ ti mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèètì méjì ni mo ṣe yí ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Gíráduwèètì lọ máa fi wò kété tó máa yí gbọ́ ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM, 94.9.

0: àwọn tàpání mẹ́ra fún ìnáṣẹ́ fẹ́fẹ́ mẹ́ra fún wọn lẹ́wà tàpání méjì fún yín. So wọ́n ní ti ara wọn wọ́n dẹ̀ bẹ̀rù tí wọ́n dẹ̀ bẹ̀rù ọ̀nà pẹ̀lọ́dọ̀ wa ti wá wọ́n tó mẹ́kọ́ ní wàá gbẹ́gbẹ́ lẹ́gbà mẹ́kọ́ owó lẹ́gbà lè kú ẹ̀kú. God bless Nigeria.
1: Tami, God bless Nigeria. Hello,
2: ẹ ká sàn ẹlòmíì. Ìpẹ̀yẹ ò dúró kò dúró ni.
3: Bàbá
2: ló gún ẹrú, bàbá ní wọ̀pá ọkàn láì. Bí ọba ní gún ẹrú tó ní kó o ti jẹ̀gbádùn ayé ọ̀hún báyìí. Hey, hello.
4: Hello.
2: Yes, ma. Ẹ ká sọ ma. Yes, mami. Yes, ma. Orúkọ yín, mami. Orúkọ yín, ma. Orúkọ yín, ma.
4: Orúkọ mi, Mojísọ́lá. Láti Àpáta.
2: Yes, ma.
4: Owó dé ẹsẹ̀. Ṣé ẹ rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé.
2: Ẹ bá yín rédíò yín lẹ̀. Ẹ bá yín sílẹ̀.
4: Mo ṣe ẹ̀ sí rédíò. Nǹkan tó wà bẹ́ẹ̀. Ṣé ẹ gbọ́ mi?
2: Bẹ́ẹ̀ ni, ma. À ń gbọ́ yín, ma.
4: Òun ni wípé àwọn àgbẹ̀, náà tí wọ́n ń kó ọ̀gẹ̀dẹ̀ ẹ̀fọ́ nǹkan kan wá, àwọn náà lọ́wọ́ níbẹ̀. Wọ́n ṣe program kan ní rédíò kan. Ẹ jẹ́ náà nǹkan sọ wípé àgbẹ̀ kan wà bàbá yẹn ní òun ta ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ rẹ pọ̀ láti Èkìtì area. Wọ́n ní wọ́n wá máa bá wọn ìjẹ́ẹ̀tì rẹ̀. Ó ní iye tó ń san fún wọn. Ìjọ kejì báyìí ó ti máa pọ́n. Èkejì àwọn Haúsá tó ń ta nǹkan fún wa pẹ́nápù kan bá bẹ tán wọ́n á mú nǹkan báyìí di yẹ́lò. Wọ́n á fi yí e kó lè bàa pọ́n. Àwọn èèyàn dẹ̀ ń rí wọn, wọ́n á fi dí òun àmọ́ rí. Kí ni rírìn tá à fi lọ rìpọ́ọ̀tù fún àwọn ẹ̀ẹ́tẹ̀ẹ́ kìíní? Àwa gan à ń ṣe ra wa. Kọ́nà Ilédùmọ̀rì kò kó wa yọ lọ́wọ́ àwọn apààyàn Eléso.
2: Ẹ̀kúṣẹ́
4: o.
2: Ẹ̀ṣẹ́ ma.

0: da alada bi ti ja oje pe e ma fi won se pe mo ada bi ada mo be yin obirin obirin ni lock gan ah owo ti oko e gba ni igba to sise 30 years to fe yin si o pe e joko o fi hun e ori o wa bere suggestion ipe kini ka won fi se ah
1: it is well even in the well it is well and it shall be continued to be well
0: to mama yi ni omo merin ni awon bi awon ati oko awon de jo pinle ola ni ile eyo kan dondo na na ko o sugbon seri gba mi tin ba kan joko tin ba wo ni igba ti boya oko lo sai si tin ba ri bi awon family oko to se nse iyawo ologbe ati awon omo ologbe ominu ade ma kan mi mama bere bere lowo ara mi mo tun wa bere bere yen lowo olodun pe olodun sa won ton se nkan bayi so ni ku yes ma bere o tin ba kan gbe pe ah ngba ti daddy awon omo iku family le won danu ati ya won ni awon na gba le kankan kan mama be lowo ara mi pe se idunu won abi awon na na gbadura ipe kegbon won to ku abi aburo won to ku yen ku kon le gba ogun e ni se ri e je ki n so nkankan fun yin o awaye ku o si gbogbo wa de la dagbada ku sugbon mo fe ki gbogbo eyan laye e kan joko ke kan wo e kan joko leyin nikan mo fe ke kan joko ke kan ronu fun seju marun pe ah gbogbo ika ti mo nse yi abi gbogbo daada ti mo nse yi nibo ni mo ti fe gba ire e kan be lowo ara yin se emi ni ma gba ire ise mi ni abi ngba ti mo ba dagba ti mo ba dogbo abi lori awon omo ni esan iwa mi ti ma ke e gbo mi daada ko sin to se labi orun yi mi si ri day in day out ni won kan sile o won ko taro to se sile won ko tosan to se sile won ko tale to se sile so wa ra won omo to fi pe ah kini mo ti mose awon omo mi mo na christi mo patewo fun e pa awon omo e ti di again born won ti wa nu jesu sugbon gbo eni to se ibisi abeni to se kasi to ba je pe to na fi lo abi to wa laye to ba je pe method obirin opo nu bibeli yen oni point of adu e lojojumo olorun so awon ma wo miran bayi kete kete ta ni mo gbe baba o ma gun to ta ni mo gba gbogbo ipa atagbara to wa ni di oro mi gba isan mi lara won to continue to gbadura yen fodun marun gbo olorun a gba o le ma jori e a gba now mama yin ni kete ti oko awon ku won ni leyin osu mesa shadede la won ri awon aburo to roko won ni first born won ni nkan tolorun kan fi yo awon ni pe awon mo awon se se mo won ti jade secondary school meji ti wa la institution meji o ti gain admission won ni tolorun se yo awon niyan won ni de won ni gbogbo gba ti oko awon wa laye awon na nda ogbon se mo sha ma awon ogbon yen daddy e wo e fe leyin le je ka se le je ka se le olorun wa mu ogbon won yen ogbon won daada ona kan wa ba won ni ipe eh awon mo epo lomo ni school o so ko de si nkan ta fe se si a de fe ran lowo lati to mo ni okunrin ta won mu wa yi oni oki oni o se ki ati kale ni o se ki ati kale egbon awon ipe ba kan meji ni to ba mo pe o lagbara lati rent ile eh wa ma sanwo ile se egbo ru eri sa a ma san owo ile fun ki ati ka o to wa re pe o lagbara ile boya ko lo gba ile so gbogbo o ti kati ka ba wa ngba at the end of the day awon mo school la awon mama fi toju a se kati ka ko le ntan mu wa aso fe gba ile mo lowo ni olo wa se pe ko un ma san owo ile ile to je pe omi ara awon eji ara un wa nbe ko wa ma san lo da won se pe ohun a wale oni nigbati ah boya boya boya ko won boya ara ti ro fun won ipe ton ba ku oje won ari o original iwe le yen won ni bi ta won tira awon la mo ko awon de be en to ta fa won awon la won mo ri won la won ati gbe awon lo gbe pamu sibi kan be so awon tun fun won ni osu meta si se be pele osu meta no wa pe kon fi mi cup mind won plan de wo awon kan ta won le dispose ti o ye ka won ko kiri awon dispose e kekere ta won randa ogbon just two rooms and a parlor ko ye yin to joseph con en ta won wa wa legbe o wa je ore oko awon so gba to wa gbe pe oko awon ti shalai si so gbogbo nkan ti eniyan loku en ta won wa legbe gangan oni yen fa ile yen bi afin oba ni oni ta won tori pe half just have a plus la won ra won oko awon de mo but gbogbo ijo cement e yokan ijo block half ko ye yin ijo ilarin block ko ye yin won ni so eniyan de mo oko awon so gba to wa gbe pe e gbo won ni ki daddy sick ni ah daddy o kuku sick nkan de lojo thursday yen won ni awon omo bo se nse awon o de di friday laaro won lo clinic oko nikan take rest won won de sun ni friday aro saturday daddy o de jisaye mo ah won lo ka ma yin lara ki wa lo de awon family ese o ye ke ko ye yin na babile wa si yen se to won ti le on jade won ni ko ma san wo le won mu ke o de lohun o le san wo le to je pe awon jo se laala si ni won so awon de si fi ile le fa awon wa ni pe bo ba se ibi to ba ta ba le se le de so ma yen se pe kon ma ori so gbogbo nkan ti won lo ni ile yen ti ma to wa legbe won yen ah gbogbo ti to ngbo mi losun e ba laanu pade ninu osusu mari wo nsesho gbogbo bo ti wu ko gagagagagaga to yin olohun a daso anubo yin oni be niyan se bere niyan je mo gbogbo nkan ton lo pa pa pa pa pa pa pa pa pa ipe lati le bo o to wa lodo won won se stories fa won bo yen lo nserve won won lawon ba won ja o awon ba won se nkan kan o awon gbogbo ta fe dispose you know awon dispose everything to je personal belonging ta won then owo ta won fa won na to won ta won ni nkankan awon wa ko wa sibe yen won ba won se lo mu iwe le yen original gidi won ba won se lo ba enikan niyan pe adiye da mi logun emi o ni fo eyin e o tin ba fo eyin e adiye yen ma ye mi pe ngba to pe odun meji gerege toko awon ku awon so eleyan soke ni awon de ta awon mu baya lo be awon ta ile yen awon ta won de san ole yen sa kanta won pe leyin osu meji en to de ra le kilo lo be ki won ni mama won wa nbe aburo na wa won ni awon family ton ko lo be a fe to 1 million ile to je pe awon ke bi oju ni won ti mule won se mo won ti lo nyama nyama won ti bo segbe won ti dana igi won ti sele yen ba se mo awon to wa wan street yen se be kon le soro nkan to ba wo orire lo le file se e le se pe won se sele won bo se wu won pa won yen sha ma complain sha ni won ni gba tan wa gbe pe awon ta lara awon baba le wi lo ba fa se pe awon gbe awon lo si court won na se pe kon ni so won ma gba awon lo si court won ni en to wa tele oko awon daada to tele oko awon gangan to je pe e je ka gba pe badan lo wa to je pe ninu igboro badan yi won royin bi ton kole meta si won ni wa se pe kon ma ba fa wahala so ti tale mo wa lori ko lo ko wo le wa won la won se pa won ti gbo ni ba won se pale awon ma awon mo niyan awo yen o ya alele e fi mi ati won le kajo wa ma po ni isin won ti ko pada won mo bi ton fe ko lo mo won ni mama wa bere si ni bi awon se mo nkan kokon ma n dun mi pe eyin te je mama te ba wa ninu sin yen se awon omo te bi se enu yin o tenu yin o ba ka won e le bo sita ke wa ke gba jare mo ti ni kon ma se nkan bayi gbogbo ara adugbo e gba mi o Nigeria e gba mi omo Nigeria e gba mi o omo won ku won wa fe tale mo yawo e lo mo ni se re eyin mama yen se eyin o le ma pariwo igba ti ba ola igba ti wa la ba wa sele te ba wa ri bi lo ti wa ji o se lo teyin o se pada si e wa fe fi en te ti treat badly e wa fe fi ibe se the best place fun yin won ni asa 3 weeks ago ko si bi ti mama yen ba sun le omo ile ile ni won sun le omo omo ile lola mama yen o ni bi kankan ton le wo si won de me pe ko bo won so fun ibi to ba fe gbe awon lo bo ya won na wa ro owo yi pe original we ma lo wa lowo obirin to ta leyi se te ba wa gbe lo si court court a wa so fun yin pe ko lo kowo ile to ta sile abi be ko mo n to ba se pe on lo ni le nko den oruko mejeji lo wa nbe ngba te mo be ki le se nkan te se yen fun mama wa ran yan wa pe ki mama ni ba won ati e de ma shalaisi ka won ma ku si gota ka won ma ku si titi epe ko birin yen gba won sile won wa ni anu mama n se awon pe anu mama yen se awon tori pe awon na ma dagba awon ma dagba o ba birin se ka won gba mama yen sile ah e de ma bere nkan ti o sele o se n te bi mi o sele si mi e je je lo ba yin bere lowo awon eyan pe bi mama yen se ah pe ko ye ki mama pe mama yen ti dagba ko ye kon wa je age yen ni oju mama yen mama ara re pe mama yen ni awon oni bi kankan pato ton ba lo bele to ba je pe be ni le su si fa won ibe la won asun mama to lose omo akobi omo so ye ko ri be eyan ara le ba mi dasi tori bi mo se nso yen omi si lero si mi loju tori mi ki fe ka gbalagba ara re especially te won ba ti over 70 te won ba ti 75 going to 80 mi ki fe ki nkan kan se won why tori mi no ma dagba pami go soke hello
2: hello hello ma
0: mo wa pelu yin ma e ka san ma
2: mi si fun o sun latapata
0: e se ma
2: e ko eto ma e ko ataro
0: e se ma
2: e jo nkan ti ma advice fun ma yin pe ko ma gba mama yen sile bo se yara kan ko lo rent fun won to ba gba won sile awon family to ko ma tu wole si lara ni bi to wa yen o tun ma fe di ara han si won ni yen ori bi to ra loye o lo sapamo ni to ba gba won sile ewu nbe loko lo nge o e ko eto ma
0: e se e se awon ni pe ko kuku wale ko gbale fun mama we hello
3: hello ma
0: daddy mi mo wa pelu yin sir
3: Tẹ̀rí àbámọ̀ kò fi síléwájú o. Ẹ̀yin ló máa ń wà. Tó bá jẹ́ pé wọ́n rò báyẹn wọn ò ní ṣe báyẹn. Ó yẹ kó wá tó fara kó wá tó kó ti ìyàwó ọmọ ẹ̀. Ó máa gbádùn kẹ́ ẹ̀ máa tẹ́kẹ́ ẹ̀. Ibi táwọn àbúrò bá ṣẹ̀fẹ́ yẹn kó yarí fún wọn kó bọ́ra lẹ̀ kó tó ó fi ọrẹ aya méjèèjì ṣépè fún wọn tó náà bá fi ọmọ ọlọmọ lẹ̀. Ó wá ṣe tán títẹ̀mí advice mi fún obìnrin ẹni pé
0: Hello.
4: Hello.
0: Ẹ kọ mi radio yin yen sir. Okay, o ti ya bayi.
4: Hello.
0: Mo wa pẹlu yin sir e ka san.
4: E pẹle sir, e pẹle mo.
0: Yes sir.
4: E ko program.
0: E mo mo yen ko legbe
4: yin. Mr. Olushola.
0: E se.
4: Lata pete.
0: E se.
4: For this woman to ba try lati gba mama yen. O wa o sinu aye are ni. Ogun gidi lo wa sinu aye are is better even to ba ni to ba wa chance lati gbale fun won on di gbale fun won but ti on ba ni chance lati gbale fun won kon fun won le se problem aye ara won mama yen pa ogun sinu aye are so that kon won na mo so pe awon fe help láti fa ogun sínú ayé ara wọn.
0: Kò rí máa wà di wàhálà.
4: Kò máa àìnú sílẹ̀ ẹnu.
0: Mo wà pé
4: ní sáà. Àwọn ọmọ yòókù àti máa tèkì àwọn náà. Ṣé bí àwọn ọmọ yòókù àwọn náà sẹ́nu with little tán bá ní wọ́n máa tèkì àwọn wọ́n á gbalé fún wọn náà.
0: Bọ̀ Sẹ́dúọ́sà, ṣé bí àwọn èèyàn ṣe máa ń tírìtì ti tolóté èèyàn bá sùn tọmọ èèyàn tọmọ ọkùnrin sùn àbí nǹkan kan ṣé bó ṣe máa ń tírìtì àwọn olóògbé olóògbé yìí ṣé bó ṣe yẹ kó rí nìyẹn sà.
4: No, kò yẹ kó rí bẹ́ẹ̀ Yorùbá, that is the nation of Yorùbá.
0: Irú nature wo ni nature wa, ẹ̀ ń tọ́kọ ẹ̀kú tó
4: fọmọ bẹ́ẹ̀ ni sílẹ̀. Nǹkan náà kan ràn wá lọ́wọ́ bíbélì gan sọ pé ènìyàn burú jáì ọkọ ènìyàn burú jáì ta ló mọ̀ so that that is human being so that
0: ọlọ́run ràn wá lọ́wọ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ok a mọ̀ pé tó bá jẹ́ pé agbélọ́yà wà ń sìn nǹkan tí adájọ́ máa sọ ni pé àwọn fámìlì olóògbé náà ní ẹ̀tọ́ sí ogún ọmọ sí ogún olóògbé fine bó ṣe kán wá lé wọn jáde kán lé wọn bọ́ sí títì ṣé yẹn gan ló dá ta ni ò ní kú bá mi gbé sókè. Hello.
5: Hello ma ẹ ká sàn ma.
0: Ẹ ká sàn ma.
5: Ẹ kú ètò ma.
0: Ẹ ṣe ma.
5: Mo borúkọ bo ara mi láṣìírí.
0: Ló wà lámà ẹ ṣe.
5: Èmi náà ń pàṣẹ nǹkan yẹn lọ́wọ́lọ́wọ́ ní ìsìn táwọn fámìlì ọkọ tèmi náà fẹ́ gba nǹkan yẹn ọkọ ṣoṣo tọkọ mi ní pẹ̀lú ọmọ méjìlá yẹn institution ma.
0: Wọ́n fẹ́ gba ilé.
5: Wọ́n bá lè gba ìyá yẹn. Bẹ́ẹ̀ wọ́n fẹ́ gba ṣọ́ọ̀pù tọkọ mi kọ́ wọ́n bá mi ń fa gidi báyìí. Wọ́n lóye àwọn olóye kó jogún ẹ̀ fún màmá àwọn.
0: Ilé wa ń kọ́ ilé ń kọ́ ṣọ́ọ̀bù yẹn fa ilé.
5: Ilé wọn ìgbà tọ́rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ náà fẹ́ lé wa bọ́ta bọ̀ bí fáwọn ọmọ mi ti dàgbà díẹ̀ àwọn ọmọ mi ní láyé àgùdọ̀ bọ́ta. Ṣùgbọ́n ní ìsìn wọ́n fẹ́ gba ṣọ́ọ̀bù báyìí. Tọ́ ń sọ pé ogún yìí ó yẹ kí n mọ nǹkan tí màmá fún màmá ọkọ mi pa ìyá yẹn náà lówó nu ṣọ́ọ̀bù.
0: Ìkílẹ̀ yìí dẹ̀ ń ta ẹjọ́ máa ṣe lé náà kọ́ ṣọ́ọ̀bù sí fún yín ni wọ́n kọ́ ṣọ́ọ̀bù mọ́lé.
5: Rárá a ní ṣọ́ọ̀bù yẹn lọ́tọ̀.
0: Ok.
5: A kọ́ ṣọ́ọ̀bù yẹn sọ́tọ̀ ọkọ mi ra ìfọ́ oṣù kọ́ ṣọ́ọ̀bù yẹn lọ́tọ̀.
0: Ok.
5: Fọ́nìṣọ̀ lọkọ mi.
0: Ok.
5: Ó tó di pé ó ṣaláìsí. Má ṣe o. Ọmọ mi ọkùnrin náà òun náà dẹ̀ mọ̀ ń pa iṣẹ́ yẹn. Wọ́n wá tún sọ pé ṣọ́ọ̀bù yẹn ní ìsìn àwọn tún fẹ́ jogún ẹ̀.
0: Nínú ogun alábìnú
5: máa mo ẹ̀ṣẹ̀ bọ́ra pọ́ sílẹ̀ nínú oṣù yìí.
0: Mo máa ṣe o ẹ má bínú máa nínú ogun tó náà gbé fi sílẹ̀ kí ni wọn fún wọn ṣé ẹ fún wọn ní nǹkan kan ni àbọ̀wọ̀ ọ̀nà làwọn ò fẹ́.
5: Mọ́mì nǹkan tó náà gbé fi sílẹ̀ gan kò tí ká nǹkan tí kò sí nǹkan tó náà gbé fi sílẹ̀ ju ilé tá à ń gbé.
0: Ok
5: ilé ọ̀dọ́ kò tí complete.
0: Ok wọ́n ṣe ń kọ lọ.
5: Ṣọ́ọ̀bù náà gan ṣọ́ọ̀bù tó wà níbẹ̀ náà òun làwọn èyí ọkùnrin yẹn òun ló mọ bó ṣe ń sanwó sùpà rẹ bó ṣe ń sanwó sùpà búrú ẹ.
0: Ok ojúlé mélòó ni ṣọ́ọ̀bù yẹn mà ojúlé mélòó.
5: Kò kí ṣe mọ́mí fọ́níṣọ̀ ṣọ́ọ̀bù tó wá jẹ́ bíi
0: ẹyọkan
5: bíi tán ti ń ṣiṣẹ́ lẹ́yìn workshop wọ́n dẹ̀ kọ́ tù ó tán èmi náà dẹ̀ rọra ń ṣiṣẹ́ mi lẹ́gbẹ́ kan.
0: Ok ó ti yé mi ó ti yé mi.
5: Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mà so tí màmá yẹn tí wúmọ̀ yẹn bá lè gba màmá yẹn láàyè nìkan náà àwọn àbúrò ọkọ tèmi mo ti sọ fún àwọn ọmọ mi pé ẹnìkan ti sọ fún wa pé tá a bá lè gbà láàyè kó rápálá wọlé àti gba ìrojú àti àìráyè wọlé nínú ayé wa ni. Torí yóò gba gbogbo nǹkan tí ó lè hàn wá léèmọ̀ gan àwọn èèyàn gan ti ń fún mi ní ìmọ̀ràn pé kí n wá ibi tí màá gbé ọ̀rọ̀ rẹ lọ. So báwọn nǹkan kan ṣe fún mi níjọ́ tọkọ mi kú gan wọ́n lè mi mọ pa wọ́n fẹ́ lu èmi gan pa níjọ́ náà ni òun gbà mí ọlọ́run ló gbà mí lọ́wọ́ wọn. So wúmọ̀ yẹn gangan lèmi fún nímọ̀ràn kó má gbà o tó bá láǹfààní pẹ̀lú gbogbo nǹkan táwọn èèyàn tó bá láǹfààní àti gbalé fún wọn kó lọ gbà kó bá yẹn kan rápálá wọlé tóun lára o. So ìmọ̀ràn ti tẹ̀ mí yẹn mà.
0: You are talking from experience now. Ẹjọ́ ta ló tún larú nǹkan bẹ́ẹ̀ yẹn kọjá lọ èmi ìṣẹ̀mẹ̀ pé àwọn èèyàn tún lè máa níbi tójú làdé yìí ha ẹ̀yin màmá yẹn bẹ̀rù ọlọ́run ń bò bá wa ya tẹ bá wa balẹ̀ jẹ tán tẹ bá wa rebi àgbárin a máa ní ilé o ilé ilé o lárùn o màmá rere ẹ ilé ló lọ tarara ilé ibo lẹ lọ tarara àwọn ẹ ti bẹ̀yìn jẹ́ nàá ẹ ti bẹ̀yìn jẹ́ nàá ẹjọ́ ẹ̀yin màmá yẹn jọ́ bóyá rẹ tó tún larú ẹ kọjá tó lè jẹ ká fún fi ẹ bóyá bá mi gbé bóyá òun náà larú ẹ kọjá. Hello.
6: Hello.
0: Dájú mi ẹ ká sàn sáà yẹ sà.
6: Ẹ dà ẹ ká sàn sáà mi sà ọ̀tún máa bàbá Túndé ni o.
0: Lásìbò sà.
6: láti láti ẹlẹ́bù ni ma o.
0: Ah, ẹ̀pẹ̀lẹ́ sá báwo ni gbogbo ẹlẹ́bù lọ́sàn yìí sá.
6: Ah, àlàáfíà la wa ma o, àlàáfíà ni ma.
0: Olúwa ṣeun, ẹ bá mi sọ̀rọ̀.
6: Ẹ ìmọ̀ràn tí mo náà fẹ́ gba obìnrin yẹn ni pé kó má gbà wọ́n láàyè o.
0: Ẹ̀yin ọkùnrin sí ni kó má gbà wọ́n láàyè.
6: Kọ́mọ gbà wọ́n, kò jẹ́ tuntun o. Òtítọ́ tó ti lè sí ní ìdí àmì náà, tọmọ tọmọ náà lè jáde o. Ọkọ̀ ni wọ́n kọ́kọ́, ọkọ̀ tó ní náà kọ́kọ́ ta.
0: Wọ́n
6: padà talé o.
0: Ìyẹn àwọn fámìlì.
6: Bẹ́ẹ̀ni, kò jẹ́ tuntun bá ti ń ṣe nìyẹn. Ọlọ́run sàánú, wọ́n ní adé òkú káàdà ọmọ rẹ̀
0: ni. Bẹ́ẹ̀ni,
6: mi ò rí ti àwọn.
0: Àwa Yorùbá.
6: Mi ò rí rí o, bá ti ń ṣe nìyẹn. Obìnrin yẹn kó jọ, kó má jẹ́ tó bá ti ń ṣe kan, kó má jẹ́ kán mọ ibi tó ń wá o.
0: Ok.
6: Tó má lè fi ràn wọ́n lọ́wọ́ ni kó ṣe o. Bó bá ti wà yẹn, wọ́n mọ sáré ẹ̀ ni o. Kó má jẹ́ gbà wọ́n láyè débi, tó bá ti lè gbà yáyẹn láàyè.
0: Bẹ́ẹ̀ni, bóyá set up gan ni.
6: Set up ni wọ́n ti ní kí wọ́n mọ̀ wá sí ilé wọlé sọ́dọ̀ ẹ̀ ni o. Wọ́n làwọn fẹ́ wá wòyà. Títí kì í ṣe ọkọ ẹnìkan ni yà bí.
0: Ó sì.
6: Ewo la bọ̀rọ̀ wọ̀sùn bí kan wọ̀sùn bí kan tí ó wá pé ọkọ rẹ̀ ò kọ́ lé kọ́.
0: This is what you are saying.
6: Ṣé ẹnìkan wo tí ọkọ Uma yẹn ò bá kọ́ lé kọ́. Kí ni gbogbo ilé ìtàn sọ yẹn ọgbọ́n náà dá tó bá wù kó wọ́n wọlé ilé tó bá gbà gan tó má lè táwọn
0: yòókù wọn ti ta kí ni wọn ti ta lé ilé nìyẹn ti ta lé kọ́ gba ilé màmá fún màmá gbogbo
6: àníkẹ́ tó jẹ gba ilé fún ìyá wọn nígbà tí èsè ọmọ wọn tí èsè ọkọ
0: ọmọ ẹ̀ka ló bí bá ṣe ẹjọ́ nìkan ń kọ́
6: tó jọ wọn gbà wọn láyò.
0: Ẹ ṣe sá ẹ jẹ́ fẹ́yàn méjì láyè sí bí ká máa bá lọ ni torí ìmọ̀ràn gidi lélẹ̀. Hello. Mo wà pẹ̀lú yín. Ẹ gbà pẹ̀lú yín mà. Ẹ ṣe mà.
7: Gbogbo táwọn yẹn sọ ní náà bẹ́ẹ̀ ni mo fọwọ́ sí.
0: Yes ma.
7: Láti máa gbàdúrà fún Uma yẹn.
0: Ẹ ṣe.
7: Ọlọ́run yìí tẹ̀.
0: Àmì.
7: Tó lọ ń bá ìdílé ìfẹ́.
0: Bẹ́ẹ̀ni.
7: Ó kàn máa wá ìkẹ́kọ̀ọ́ máa tọ́jú ìyá yẹn.
0: Ok.
7: Kó máa wo nǹkan kan pé bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ tó ń tóbi nínú náà.
0: Bẹ́ẹ̀ni.
7: Ọlọ́run á sì jẹ́ kó lágbára Ọlọ́run á jèrè àwọn ọmọ ẹ̀.
0: Àmì.
7: Ẹ̀mí ò dẹ̀ gùn dáadáa.
0: Àmì.
7: Thank you.
0: Ẹ ṣe. Who is going to be my last caller for today? Oya bá mi gbìyànjú sókè. Hello.
8: Ẹlú ẹ̀ka sọ.
0: Dádì mi ẹ̀ka sọ sá.
8: Ẹ kú ètò.
0: Ẹ ṣe sá.
8: Mi bàjẹ́ fún yín.
0: Àmì àtẹ̀yìn
8: lọ sí. Orúkọ mi Kẹ́hìndé Ọmọ́tọ́tọ̀ láti Dàrí Amúlòkù.
0: Ẹ ṣe bá
8: mi. Tẹ́rí àwa Yorùbá la burú jù. Àwa Yorùbá ajájá Yorùbá àwa la burú. Ibo Haúsá wọ́n ní fi ara wọn. Nígbà tí ọkọ àti ìyàwó jọ ń jẹ́yà ṣé fámílì ọkọ rí wọn gbà yẹn. Ẹ wá wò ó sí ọkọ wa kú àwọn fámìlì ìyàwó fámìlì ọkọ wa ní àwọn fẹ́ gbégbé sí àwọn fẹ́ gbalé lọ́wọ́ ẹ̀.
0: Ṣé
8: rí ìmọ̀ràn tí mo lè fún obìnrin yẹn kóbìnrin yẹn tó bá ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí o.
0: Àwọn ń gbọ́.
8: Ibi tó kó lọ kó má jẹ́ káwọn fámìlì yẹn ọkọ mọ bẹ́ẹ̀ o. Ṣé bí fámìlì ọkọ ṣé bí ìyá ọkọ ṣé bí sobó bí àwọn ọkùnrin lọ́mọ.
0: Obìnrin
8: ni káwọn ọmọ àwọn ọmọ wa lọ gbalé fún wọn. Kọ́lọ̀ sọ kọ́tà mọ̀ sàánú gbogbo wa
0: ni.
8: Kọ́lọ̀ mọ̀ dààmú wa.
0: Kóbìnrin
8: yẹn mọ̀ gbà wọn tó bá gbà wọn bó ṣe wà yẹ. Ilé ibi tó bìnrin yẹn tún di àkọ́. Àfàmọ̀ kọ́ mọ̀ gbà lọ́wọ́ ẹ̀ o. Ẹ ti gbọ́ tí mo sọ fún yín sí.
0: Àmúngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ngọ́ I'm a daughter of prophets. Omo woli ni kini woli ni pop si mi ati grandpa mi omo woli ni mi o oluwa mc omo biri afefe mi tun seri pada lo sile omo woli tun seri pada lo sile boluwa si nbe se mi nbe laye pade mi pelu nsundi ni ola lagbara olorun omo kan bo wa gba iwe fun wa lara awon omo ti won ba wa fun ni scholarship ti anti mi kan fun ni scholarship to wa di science school o ti ni promotion to SS3 ojo Friday ma tun ran awon mama ele ti lady won mu wa ni Friday won ti ni kara iwe a wa gba nbi bayi lojo Friday me pe last week Friday awon mo wa gba bag omo kan soso a wa gba iwe ti e e to se wa heck ati ri results odi neko waye ki oda but still results neko e bada atun mu wa gbogbo wa ajo tun fi oju kini ajo fi wo so te ba tun ni ru ele te fe ba mi so 08166656685 08166 7566 85 omo yin ore yin oluwa mc omo woli mo ni o double

0: In a fast-paced world, phone care is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. SoClean, it's your time to shine.
1: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó sọ wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: CDK, sọ díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọ.

ẹni tí ò ní visa kò lè ra ticket bó ń fẹ́ travel láíláí n tẹ́ ẹ bá rí ẹbí ní tó bá jọun báyìí náà la fi ń wé òun èpo ẹ̀

ni ìṣẹ́jú díẹ̀ a máa lọ sí ẹ̀ka tó ń polówó ọjà sábà ti polówó ọjà tán délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ a wá padà wá sáàrin gbùngbùn ètò gángan ètò ló lonígbọ̀wọ́ onígbọ̀wọ́ ló lè kí ẹ ti ń gbọ́ tipẹ́tipẹ́ irú àwọn ètò tẹ́ ẹ̀ ń gbádùn báyìí tẹ́ ẹ bá polówó ọjà yín ń bẹ̀ kò tiẹ̀ burú jù ẹ̀yin wọ́n wà wọ́n iléeṣẹ́ tẹ́ ẹ̀ ń gbọ́ tà ń polówó yẹn wọ́n mú ìpolówó ọjà lọ́kòókòdùn ni o màá gbé yín débẹ̀ lénìí màá já yín tán kì í ṣe pé ẹ̀fẹ́ ṣèpolówó ọjà ẹ rí èèyàn já yín sí ni mò ń padà ń bọ̀ lórí ẹ̀.

0: ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnà ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: O ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látòdo Airtel.
2: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. You always dey read the label before not use them. If the symptoms not come out after 3 days, I beg, go see your doctor or physician.
3: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
4: Look, Mom, I'm getting better every day.
5: You sure are. I am so proud.
3: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
4: This is not for me.
3: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
6: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us. But

0: àwọn balaji promotion àwọn ege àwọn ege ìbátibáti ege ó ti yé ó jọ yí àwọn méjèèjì ojú ti rí o. Ajá àbálẹ̀ ètò kan ń bọ̀ lórí ìkànnì yìí tí délé ìjìnlẹ̀ ó máa ṣe àkóso ẹ̀. Àwọn ìyá mi
1: afẹ́gẹ́gẹ́ níyẹ̀.
0: Mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa ìpolówó.

mo fẹ́ ràn yín létí àwọn nǹkan kan tẹ́ ẹ mọ̀ nípa ìpolówó ọjà. Ẹ gbàgbé pé a lọ iléèwé nípa pé a fẹ́ báyàn polówó ọjà wa. Ẹ já kọ́kọ́ gbé ìwé sẹ́gbẹ̀ẹ́ kan náà. Mi fẹ́ sọ nǹkan kan nípa olóyìnbó dé lórí ẹ̀ lénìí nípa pé à ń polówó ọjà. Wọ́n tí ìbírú wa èyí tán ti ń polówó ọjà. Ẹ gbàgbé pé lórí rédíò gan. Mo máa ìpolówó ọjà máa gbà mí tó bí ọ̀sẹ̀ mẹ́ta o. A gbà mí bí ọ̀sẹ̀ mẹ́ta. Ẹ mọ̀ pé ètò tèmi mi ń ṣe pìrìsẹ́ńtà tó kàn máa ń kàn ń sọ̀rọ̀ ṣá. I'm not. That's why tí mo máa ń pera mi pé mo yàtọ̀ láàrin àwọn tẹ́ ń gbọ́. Tó o bá gbọ́ mi wà á ní ìtumọ̀ kankan tó o fẹ́ mú jáde ńbẹ́ èmi ò kàn ń sọ̀rọ̀ ṣá. I'm not just

0: together.
1: Òórùn dídùn tó pẹ́lẹ́kẹ́, kí ló ń se ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yọrantí. Kí ló wà nú ẹ̀? Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ni o, noodles aládùn ti wa. Èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní rí àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
2: Kò ní ṣú mi kò ní rẹ̀.
3: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 3 2 F

0: wọ́n yẹn ní àwọn bí ká pè wọ́n ní alárùbọ̀ àbí àwọn oní bàràndà wọ́n yẹn ní àwọn amọ̀tí bọ̀dá mi bá wo gbà wọ́n a ní skinny kan a ní swift kinny kan a ní kinny kan ẹ bá wo gbà wọ́n. Easy fun won ki won wa nu shop won ki won joko
1: eyin temi national
0: ara je mo nta won mo ran ti gba ti mo ma nba won ku mi lo si so party ni gate
1: a ma se sira wa gbo
0: mo se kere die ngba na sugbon mi o kere parapata be yen
1: ki se fighter ati ja ni mo wi.
0: I'm talking of 1988 I'm talking of 1889 tin ba tele won lo si so party ni gate àwọn tó ń jára sọ páàtì tí wọ́n bá mọ̀ mí ngbà náà wọ́n sì lè máa rántí rẹ̀. ìsọpáàtì mo ní ọdún díẹ̀ tí mo lò ń bẹ̀ mi ò kàn fọkàn sí pé mo fẹ́ kọ ni. àwọn ọmọọṣẹ́ yóò wà níta àwa tá a jẹ́ bí ọmọ ọ̀gá àwa ó wà nínú ṣọ́ọ̀bù àjòkó tí àlejò bá tí kọ́sọ́mà bá dé á dìde torí pé àwọn tó wà ń tarí mọ ni a ní kinní bí ó. Ilẹ̀ fẹ́ ẹwọ ẹwọ ọdọ wa kẹ sọ tẹ fẹ.
1: Ní
0: sọpọ́ àti mo rántí pé táwọn èèyàn bá ń fẹ́ wọn ò ná sókè ni wọn mọ̀ mú káàkiri. Ìmọ̀ bóyá wọ́n ti ń ṣe dì sí yìí o. Ti débẹ̀ ti pẹ́ wọn. Ṣé ní Boris ṣé ní kinní ìdí wọn ò ná sókè. Ẹni tó bá ní òpin nínú ṣọ́ọ̀bù ẹ̀wẹ̀ mo ní. Ṣé ní kinní kan eyín kinní kan aláṣepa. Torí ìsọpọ́ àti Bedford làwa wà ń gbàngbà yìí. D1 ní ilé gbàgbé. Ṣé lọ́pọ̀lọpọ̀ àwọn pípù yìí náà máa ń polówó ọjà wọn. Ìjọ tẹ́lòmíì ti ní restaurant ìjọ náà tó torí pé ó ti kọ̀ ra ṣe small billboard gan síta.
1: Ṣé
0: signboard kò ń kó ló kan.
1: Mo mú àṣìṣe torí.
0: Yóò wé pé àwọn tó bá ń kọjá ló máa rí good and fine. Mo rántí ìgbà tí èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Ibi tó bá yẹ kí n wọ mọ́tò mi ò ní wọ mọ́tò má fẹsẹ̀ rin ni. A máa wá wo àwọn signboard a mọ kọ́lẹ̀. Ọlọ́run ṣe pé ngbà táwa tó ń dé ngbà yẹn fóònù ṣẹ̀ṣẹ̀ ń dé ni. Ó jẹ́ kó rọrùn gan. A wà lọ tẹ proposal a bá tẹ proposal a wà lọ bá wọn. Ẹ ká sọ sá o ẹ kú lélẹ̀ yìí òun ẹ pẹ̀lẹ́ o. Ṣé o sí o ṣé kí lè fẹ́ ra ara nǹkan kan sa. Mi mọ̀ bóyá ẹ máa ń gbọ́ rédíò sá. Àwọn ìgbọ́ rédíò. Àwọn máa ń gbọ́ rédíò. Ìgbà yẹn àwa náà ò tí ì lórúkọ rárá a sì lórúkọ kékeré. Ẹ máa ń gbọ́ orúkọ ọ̀gá wa kan báyìí bá àwa dárúkọ ọ̀gá wa. Àmọ́ gbọ́. Èmi ni mo máa ń ṣe segment báyìí lórí ètò wọn. Afẹ́kẹ́ polówó àwọn ọjà yín lórí wọn. Ẹlòmíì lè ní ẹ kàn rí wa báyìí náà ètò bẹ́ẹ̀. Ẹlòmíì lè ní mo dẹ̀ ń ronú bẹ́ẹ̀ náà bí èlò lẹ rò kẹ́ máa ń ṣe yẹn. Ẹ wà ní good and fine.
1: Ìyálọ́nà tó mi ń bá
0: wọn. Yẹn nígbà tí mi bẹ̀rẹ̀ ni o.
1: Ọyún ló fi lẹ́jù sí.
0: Inú ṣọ́ọ̀bù tẹ́lòmíì wà yẹn ẹlòmíì ò tiẹ̀ kì í ṣọrọ̀ ajé rárá láti ẹ̀pẹ́ tó ń kọjá lẹ́pà. Ẹ bá ní wo bí o. Ó mọ̀ wọn lára nínú ọjà ògùn padò ní. Bí gbà ṣe ń fọ̀ lápá ń bì ní tàmẹ̀dó mọ̀ fọ̀ lápá ó ti mọ̀ wọn lára wọn kọ ọmọ ìṣẹ̀ ni. Bẹ́ẹ̀ dálẹ́sìn lọ́yẹ bẹ́ẹ̀. Ó lójú àwọn tí ó jókòó tí wọ́n kàn mọ wò yín níran tí wọ́n ní sọ pé a ní nǹkan tẹ ẹ ní o a ní nǹkan tẹ ẹ ní o ẹ ń polówó ọjà nìyẹn. Ẹyin má jẹ pé inú ọjà wa dákẹ́ anybody kò pé èrò. Báwo lẹ ṣe rò pé inú ọjà ṣe máa rí.
1: Àdìsálẹ̀ ọba kọrin ìkọrin tuntun gbogbo èdè àsìkò.
0: Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lòmíì sọ pé ẹ̀dẹ̀ ní láti kàn ṣe advert. Wọ́n ní wo lọ ní tajà ẹlẹ́yà àti ajari a nídìí advert. Meanwhile, Ọlọ́run ti jẹ́ kí iṣẹ́ tí à ń ṣe ìgbóhùnsáfẹ́.

0: àwọn ojú ṣàgbọ́lá ọgọ́jì rẹ àyìndé màṣá. Bàbá ẹ̀ lọ́yẹ̀ká máa pè ní peacemaker báyìí.
1: Bẹ́ẹ̀ la mi ṣo.
0: Ló yanjú ọ̀rọ̀ Ségò.
1: Ìsílẹ̀ ká.
0: Àtẹ̀ MC Olú ọmọ.
1: Ti kí ya o.
0: Ní pálásì ẹ̀.
1: Tó bógi lọ.
0: Tá à ń pè ní Máyégún gangan nìyẹn bàbá. Ẹ pẹ́ fún wa o.
1: Rọ́ṣọ rọ́ṣọ àsìkò ìbọ̀ o.
0: Ṣé kí n má parọ́ tàn yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣeré ẹ̀ nínú ilé tó ròyìn pé ẹlòmíì ní ti.
2: Ọjọ́ máa rẹ̀ ló máa lọ́dẹ.
0: Àṣpà ní gbogbo gbangba mí gan ẹ̀ rẹ̀ lòmíì ẹ̀ mọ̀ wò pé iṣẹ́ ọ̀gan ni bọ̀dá ẹ̀ gan ṣe àkókò kọ̀ sáà ni wọ́n.

0: y metimos un boca, claro, ya. Wọ́n sì mọ gbéṣẹ́ ẹlòmíì fún ìyẹ̀lẹ́gbẹ̀rẹ̀ kò sì ní sọ̀rọ̀. Nígbà tó mọ̀ pò ń ṣèbí ó sì mọ pa. Nígbà tá àti ìdẹni tí gbogbo àgbà ńlá ayé mọ̀ délé ìjìnlẹ̀. Máa ń sọ báyìí mọ̀ ní ẹja bá ń ṣadvert náà. Ẹ ń sọ̀rọ̀ lórí rédíò ni wọ́n ṣe máa ń gbọ́ orúkọ báyìí. A máa ń gbọ́ ṣẹ́yìn ni èmi ni. Àmọ́ àǹtí mi kọ̀ dẹ̀fẹ́ ṣe wedding ní kíní ẹ̀ bá a sọ fún ọkọ̀ fún wa níṣẹ́ náà. Ẹlòmí ó ṣunú jọ ní. Ìyá aṣẹnu wówó ranú kalẹ̀. Let people know what you do for a living. Mọ wòra rẹ pa. Ok mi kò ní olọ polówó mi sí ara rẹ ni kò polówó. Jẹ́ káwọn èèyàn ráṣọ lára nígbà pẹ́ lómi nǹkan òwúlẹ̀ mọ́ṣẹ́ kò kọ́ṣẹ́ tán ná. Bóò ló ṣe wá wo aṣọ táwọn èèyàn wá sọ wá o tá ló máa ń gbẹ. Èmi náà ni mo gbẹ tẹ́lọ̀ ni mí náà. Bàbá mi máa ń dán orí ni. Torí pé òun kọ́ kùtà bára rẹ nìyẹn. Láì ṣe pé ó parí. Àní kò gé àyàmà tanga káwọn èèyàn ní bàbá ni bàbá ìgbọ́dọ̀ jẹ. Ní àwọn ẹ̀ṣẹ̀ mistake.
1: Ẹni tí ọmọnà tó lọ ń dà pàdé pàdé ní fíjọ.
0: Jẹ́ káyé mọ̀ bẹ́ẹ̀ mẹkáníìkì ni ẹ́ tí ẹ̀ mọ́ fi spanner ṣeré lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lomi ò wá dì pápápá. Ó ní wọ́n fún un pákéjì wà òkè lóòótọ́. Let people know what you do.
1: Ẹni tí ọmọnà tó.
0: Polówó ọjà ara rẹ, polówó ara rẹ. Nígbà tí lomi ò ní confidence bẹ́ẹ̀ bá gbéṣẹ́ fún ebi tí wọ́n recommend ẹ̀ pé ẹ mọ̀ gbéṣẹ́ fún kinní ọmọ dáadáa ó gbùdò. bẹ́ẹ̀ introduce ẹlòmíì síṣẹ́ yóò padà bójú yín jẹ́ bọ̀ ní. ẹ jẹ́ ń gbé àwọn èèyàn jàre 0705549 tó o ti polówó ara rẹ lẹ́nu. pẹ̀lú mi tó bá máa wulẹ̀.

0: dáwọn ayé ọmọ yìí pé tó ń ṣe rèé ṣe lábẹ́ ilé kóra rẹ tàbí ọmọ tuntun salaga drone salaga joko won te wa lo npelo mi wa lati ta wa gbege jo ma nti re nkan ti si o hello awale ile ese o anti bisi lata ki mo rin to win ni contest wa lana awale ile ti se o balaji mi ba se e ba awon ebi mi lotun lo si nile iya ati le baba won mo pe ni tin entertainment o kokko pe mi si pe Mr. Ajile se ma ni type baba isa i need nkan bayi won mo yi pe ki ku se pe ma ba won se mc ma ba won get en ti o ba won se na won si mo duro ti mi lorun pe bara voice yin gaga la fe gbo nkan wa ni ja na gbadun nkan wa gbera ga ti ba ye elomi je awon ara ile won gan o le gbese fun pepe ba ti n folopa wa wa le lana won mo folopa wa le wa le nje won mo gbese fun ba sa ka yo boju e je o won o si nbe o wa gba so fun o bu ba ti roni obo ran wa ibe gugu gba to yo fi koju si se kini hello je e le kuro le o
1: Hello.
0: Who are you?
1: Abdulhakim lo soro lati di kan.
0: E ka bo sori eto wa o.
1: Emi atawon ore mi la jo wa ni bi ta ti se faji lori oke bi kan se ma daruko.
0: Ehn.
1: Ten jo ni.
0: Ehn.
1: Bo oro kan ja mi nu je. Bi se nja mi nu je mo tun wa o pe so le possible sa.
0: Sori afefe le be ti so ni abi leyin afefe.
1: Ibi náà ni kì í sọ̀rọ̀ tó tako sẹ́yìn.
0: Ṣé ń gbọ́ rédíò lọ báyìí ni?
1: Ìtajì 2FM, wọ́n bá ṣe fẹ́ pé kí n kú gan tó wá sí níwájú ìtabẹ̀.
0: Èmi
1: àti wọ́n jọ wà ti pẹ́ ti bá ṣe jọ bá kúnú
0: ìlú ìtajì ẹ̀. Ọ̀ya mò ń gbọ́ yín, mò ń gbọ́ yín. Pápá.
1: Ìtú mo fẹ́ bẹ́ẹ̀ ni sí ní sẹ́ńtúrì tá a wà.
0: Ṣé
1: ó pọ́síbù pé àtẹ ń kàwé lórílẹ̀-èdè àtẹ ń tí ọ̀kàwé tá a lè máa gbowó oṣù lọ́wọ́ ìjọba ta.
0: Bẹ́ẹ̀ bá ti mọ owó
1: eyín. Sẹ́yìn gbá lérò tó lè pọ́ sí bùsà.
0: Tẹ́ẹ̀ bá mọ owó eyín ẹ mọ̀ gbà náà kí lédè. Kò sí ní
1: òpọ̀ sí bù. Torí ọ̀rọ̀ yẹn mo máa ń rò lẹ́kọ̀ọ́. Mo máa ń rò lẹ́kọ̀ọ́ kan
0: o. Kò sí ní òpọ̀ sí bù. Ẹ jáwọ́ mọ̀ lọ lé tiwa jàre. Bọ́ ọba ṣe mọ̀ yàn sí lòun ṣe gbádùn ìjọba sí. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ ẹja máa pàdé lálẹ́ jímọ̀ láṣẹ Èdùmarè máa polówó ara rẹ fáwọn èèyàn rẹ wọ́n jẹ́ wọ́n gbéṣẹ́ rẹ lọ fẹ́ lòmíì. Àá sóríire o.

ẹlẹ ń bẹ wọn orúkọ mi ní ìdòwú àní má ṣàwọn mo ń sọ fún mi ní àkókò yìí wípé kí ẹ máa gbọ́ ètò ṣàgbàdéwé lórí 32 FM ní dédé aago mẹjọ sí aago mẹsànán àbọ̀ ní ọjọ́ Wednesday. Ọmọ mi àti olólùfẹ́ yín Adémọ́lá Adéjùmọ̀ oní òun àtúkọ̀ ètò náà kí ẹ máa gbádùn ẹ̀ yóò dára fún bẹ́ ṣe gbọ́ ẹ ṣe.

0: Hello.
1: Hello, sir. Ẹjọ́ sẹ́ ma bí n
0: bá.
1: Ẹ rìlé wọ̀ lágbára ọlọ́run.
0: Àmì ọlọ́run.
1: Ẹ máa bá wa pílẹ̀ àìlá dédé sọ̀ náà lẹ́sọ̀.
0: Ìyẹn tèmi dáadáa ni bàbá.
1: Ẹ ṣeun.
0: Ẹ ṣe mo dúpẹ́ ma.
1: Ẹ ṣe sà.
0: Ẹ ṣe ma.
2: Hello, bàbá.
0: Kàrò ilé o. Hello.
2: Ẹ kú ètò bàbá.
0: Ọlọ́run ní torúkọ
2: yín dẹ́ ti kú.
0: Àmì.
2: Orúkọ tèmi ni olùsọ́tún olùmídé àgbàpẹpẹsà.
0: Bàbá àgbàlagbà ẹ̀ṣẹ̀ àdúpẹ́sà.
2: À ń gbádùn yín ẹ mú wá sáwọn ìrántí tó ti ṣẹlẹ̀ nínú orin.
0: Bẹ́ẹ̀ni.
2: A ní rí pé ẹ dúró tán ẹ̀ dànù lágbára
0: ọlọ́run. Àmì mọ̀ pé ẹ̀yin olùsọ́dá máa gbọ́rú ẹ.
2: Bàbá mi ojú mà ní kì í kẹ́ ẹ. Ìgbà kan ń bọ̀.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Ṣẹ́rí nǹkan wọ̀nyí bàbá tẹ̀ kí n mú. Ètò tẹ̀yìn bá ti ń ṣe níbẹ̀ ṣe wà ẹsẹ̀ ti ń kọ́ ọ̀tàn ara yín sílẹ̀ mo ń sọ ní ọkàn mi.
0: Ẹ̀ṣẹ̀ àdúpẹ́ sà.
2: Ìdúró yín ọ̀rọ̀ yín ìtàn yẹn ti ń kọ yẹn pẹ́ẹ́ lè tún láyé pẹ̀lú ògo ọlọ́run.
0: Àmì ọlọ́run. Ẹ̀ṣẹ̀ àdúpẹ́ sà.
2: Yes sir.

08032601 tàbí 08053459223 08053459223. Ọ̀yẹ̀kùn méjì ló du fatọ́gbà wá nímọ̀ràn lálẹ́ wípé ẹni tí àrùn bá ń ṣe tàbọ̀ bá wà nínú ìṣòro kan kó mọ̀ dàkẹ́ sílé o afàrùn pamọ́ òun làrùn ń pa àárín bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́ ẹ̀làbọrú o ẹ̀làbọyì ẹ̀làbọ ṣiṣẹ́ ogbó atọ́ àsúre ìwòrìwò fún.

kí n máa fi eléyìí. Ká máa fi dúpẹ́ fọlọ́run. Ọlọ́run bá mi ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Ọba síwájú ogun lálọ, ọba kẹ́yìn ogun lábọ̀. Ọba tí ń ṣoore fúnni tí ò ṣe screenshot. Ọba tó ní ká béèrè, òun sì fún wa. Sí gbogbo ìgbẹ́kẹ̀lé téèyàn lè ní láyé. Tó bá ti rọ̀ mọ́ ènìyàn asán ni. Gbogbo ìgbẹ́kẹ̀lé wa já fi sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba nìkan lọ́ba tá a lè gbójú lé sí òní já ní kulẹ̀. Ọlọ́run ṣé o.

0: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo gbogbo àwọn orin tí mo kà kalẹ̀ yìí.
1: Gbígbọ́ kọ́lọ́jọ́.
0: Odidi ẹnìkan ló ṣe àwọn orin yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn orin yìí pọ̀ lóríṣiríṣi. King Sunny Ade. Mọ̀ páwọn tó bá lo 90s nkankan yẹn wọn lè ṣe kán mọ̀ gbọ́ King Sunny Ade. Eléyìí tí mò ń play yìí ara àwọn orin bàbá náà ni.

0: eja mo ku lodo ti king sunny ido lori tin ba ni mo si lo bayi ni won je pale faaji lasan la fi se a ni ri nkan pe kelu king sunny ade ti lo aye won si tin lo aye ama ni ka celebrate king sunny ade lale ni olodun ba wa lora emi won kan tu si opolopo atopolopo atopolopo odun si laye laye alafia laye dera kimo ku la ku ati be ona kimo wa wonu nti mo wa lale fun wa ti mo fe kajo pe kelu kimo wa wo lu e lo ni ferere ni ferere igbeyawo king son does like king doctor sayed osupa oburin won ta gba mole won kini nti mo fe ka jo gbeyewo lale yi
1: ori semi ye lomo kan ba
0: awon phone yi nseju
1: iwo ma loni mi
0: e ma se yo nu gbogbo yin pata na ni ngbe pe yin e je mu nti mo fe ka jo pe kelu wa ka wa jo benu lu
1: ori semi ye lomo kan ba
0: sebi won ni gbeyawo for better for worst ni
1: loni mi
0: won si le oko ohun lo lori aya
1: lomo kan ba le
0: wọ́n ni gbogbo tó bá ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ìyẹ́ sọ fẹ́ ní kẹta tó bá ti ń di pẹ́ ní kẹta ń bá wa fi tí gbọ́ wọ́n fẹ́ kọ sórí inú ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ láàrin ọ̀rẹ́ mi àti ìyàwó rẹ̀ ẹjẹ́ ń fọ́kọ̀bọ̀ ọ̀rẹ́ mi náà láṣìírí torí yóò mọ gbọ́ mi báyìí yóò mọ wò pé gbogbo ntọrọ tó bá ti bọ sẹnu àwa pìrìsẹńtà ìṣá àfi ká fi ṣètò ní wọn bínú ọrẹ mi jẹ ń sọ fáwọn èèyàn mi wọn wá gbọ nímọràn ọrẹ mi ló ṣègbéyàwó ẹyìn ìgbà tí gbéyàwó tí ń lọ bí oṣù kan àtọwọn ọjọ àti bí ọsẹ bíi méjì àbí bíi mẹta ẹ mọ̀ pé bí ìgbéyàwó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó yẹ kán sì mọ sí ọ́ ni mọ̀ kán mọ gbọ́n mọ gbé nǹkan sí nǹkan kán mọ paná yóò ti mọ ọjọ́ yín bá wọn òṣùgbà tí n bá ṣẹ̀ṣẹ̀ ń fẹnu là mọ́lẹ̀ tán ó yẹ kán sì mọ sọ́ ni mọ̀ lọ́wọ́ kán mọ gbé nǹkan sí nǹkan. nígbà tó jẹ́ páwọn náà nájọ nira wọn wọ́n ti jọ sign for better for worst tí àwọn náà nájọ nira wọn. ìyàwó ọ̀rẹ́ mi bá dé ló lóhun òun òun òun ní patí kan tó ń fẹ́ lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun patí yìí sì jẹ́ patí alẹ́ ó sọ fún ọ̀rẹ́ mi pé òun fẹ́ lọ patí pé kó jẹ́ kóun ń lọ ọ̀rẹ́ mi nílá ó ló fárígá ó ní kò sáàyè torí pé kí ni àwọn ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ni ó sì yẹ káwọn jọ wà káwọn jọ mọ́ faramọ́ra àwọn ìgbéyàwó àwọn kò sí ìkọjá bí oṣù kan àtọ̀sẹ̀ mélòó kan ó yẹ káwọn sì jọ mọ́ gbádùn ara àwọn pé wọn ò fààyè gbà òun ò fọwọ́ sí kíyàwó òun ó lọ ìyẹn sí patí tó ló fẹ́ẹ́ lọ yìí ẹ má gbàgbé pé mo sọ fún yín pé patí alẹ́ ni patí yìí o ọ̀rẹ́ ìyàwó ló sì fẹ́ ṣe patí kí ni tí mo wá mú bọ̀ ìyàwó ọ̀rẹ́ mi ṣàsọ fún ọ̀rẹ́.

ó sọ fún ọ̀rẹ́ mi pé ìgbà wo làwọn ṣègbéyàwó náà tó wá fẹ́ di pé o ti fẹ́ mọ control òun ara tóun fífẹ́ ṣègbéyàwó rèé o torí òun fẹ́ kẹ́nìkan mọ control òun káàkiri kẹ́nìkan mọ sọ fún òun pé bíbá ìlú lílọ bíbá ìlú ò lílọ ó tó di pé òun ṣègbéyàwó òun free òun ṣayé òun òun lílọ ibi tó bá wù òun ọ̀rẹ́ mi bá ní kò lé tó tó báyìí kò yẹ kí nkíní ti ìfàjà láàrin wa ẹ̀yin àgbà sì bọ̀ ẹnigbéyàwó ṣe kókó láyé bí ò bá sọ́kùnrin kò sóbìn adọ́nbẹ fúnra wa náà ni tó tó bí so bí òwúrẹ́ ìyàwó ẹ̀yin àgbà o ìgbéyàwó láàrin lọ́kọ-láya ọkọ gbọ́dọ̀ jẹ́ olówó orí ni kó lè máa pàṣẹ fún nǹkan báyìí mo fẹ́ kó o ṣe nǹkan báyìí mo fẹ́ kó o ṣe ọkọ sì lè máa pèsè gbogbo ohun tíyàwó bá fẹ́ kíni tí mò ń bá bọ̀ yìí gbàgbé ìyàwó ṣàṣọ fún ọ̀rẹ́ pé òun ò ní lè gbà kọ́kọ́ mọ kọ̀ǹtrú òun òun ò lọ patí òun kọ̀ ní kò ń sọ fọ́kọ òun ni wọ́n fà á lọ wọ́n fà á bọ̀ nígbà tọ́jọ́ patí ọ̀hún pé ọlọ́run mọ̀ já sì fẹ́ gbogbo ẹni tí ń wọ́kọ tí ń wáyà ẹ ní gbẹ́gun eléegun ẹ ní sì fẹ́ ọlọ́run mọ̀ já sì má rí gáàsì àwọn jẹnsí kò sí ń tó dùn bí ìgbéyàwó láyé kéèyàn ti ṣiṣẹ́ lọ látàárọ̀ kéèyàn wá délé kíyàwó ti gbóúnjẹ ká tó kó ti séúnjẹ kalẹ̀ kó ti gbómi sí balù bàbá lè mi ẹdẹ kẹ wá sanra kẹ wá fi nǹkan lura nígbà tí a bá tún wá jẹun tán kẹ tún wá jẹun yóò ti mọ ọjà àwọn tó bá ti má rí báyìí tí ẹ bá ti jẹun tán kẹ tún wá jẹun wọn ṣàfà ọrọ yìí lọ wọn fà.

0: ìyàwó kẹrù ó lọ pàtí láì sọ fọkọ o.
1: Àmọ̀sùn lọ rí dẹ́tọ̀ o. Àmọ̀sùn lọ.
0: Ká máa ń fàrọ̀ lọ, ká máa ń fàrọ̀ bọ̀. Ìyàwó lọ pàtí kò sọ fọkọ. Wọ́n ti ṣe pàtí látàárọ̀, ó lè lọ wá alẹ́, wọ́n fẹ́ máa ṣe tọ́ wá alẹ́ lọ. Ọkọ wò pé ìyàwó òun ìdé èyí. Ó wò pọ́jọ́ pàtí náà rí, kò ti sọ fóun.

ẹni tí ò rí rú ẹ̀rìn báyìí lánàá tí ò rí rú ẹ̀ ń jẹta ọkọ pèpèpèpèpè títí títí ìyàwó ògbé fóònù nígbà tó sún ọkọ ọkọ gbé fóònù lẹ ó ṣe tí ó jẹ fún ara rẹ ó wábi lọ sùn níbi patí tíyàwó lọ

ọkọ sọ fáwọn àjọ yìí pé òun ò gborúkọ náà rí lájọ tó ń ti dáyé. Ẹ má gbàgbé pé mo sọ ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ó ti ń lo kò tí ì po bí oṣù méjì tán ṣègbéyàwó. Àmọ́ lórí ọ̀rọ̀ ń lọ patí mọ́ lọ ò lọ. Ìyàwó padà lọ patí láì sọ fọ́kọ. Òun ló gbéyàwó débi tí ìyàwó wà lónìí o. Ọkọ sì dínà ẹ̀ ó lóun ò gbọ́n ó lóun ò mẹ́ntí ń jẹ́ bẹ̀ pé òun ò gbó kọ nílàjọ.

0: ẹ̀yìn tí mo wá gbé wá fẹ̀yìn olólùfẹ́ ètò yìí. Àtẹ̀yìn olólùfẹ́ ẹ̀kànnì ni pé.
1: Bádàrí wo wá fẹ́ máa bèrè ẹjọ́.
0: Ṣé n tó tọ́ sóun lọ́kọ ìyàwó ṣe? Ṣé n tó tọ́ sóun lọ́kọ ṣe sóun ìyàwó náà ṣe pẹ̀lú bí ọkọ ti wọ́nu rẹ̀ pé mọ́ lọ patí tó sì lọ lẹ́yìn láìsọ fọ́kọ.
1: Toríyàwó tuntun.
0: Alówùwà burúkú nínú àwọn méjèèjì.
1: Toríyàwó.
0: Alẹ́ ni ibi nínú àwọn méjèèjì.
1: Àjọkọ lójú.
0: Àbí ta lálẹ́ sọ pé ó ṣe ti ò da nínú àwọn méjèèjì.
1: Irú kékeré sun wọn lẹ́mọ̀rọ̀ o.
0: Bó bá jẹ́yìn lẹ́wà nínú ipò tọkọ wà kí lẹ̀ ni ó ṣe.
1: Ọkọ tó pé àwọn òṣìlẹ̀ àdàbí ìwúra pẹ̀lú.
0: Ojú òpó tẹ́ ẹ lè pè sí. Ọ̀pọ̀lọpọ̀ ti mọ̀. Ojú òpó ti ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. 09062949.
1: Àṣẹṣẹ gbé o.
0: 08097949. Àbí 07055949.
1: Ìyàwó
0: tuntun tọkọ. Ìkànnì 32FM 94.9 lẹ̀ ń gbọ́. Tá a kalẹ̀ sí Premier Ayé lórí òkè téńté Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Hello, ta ló wà ń bẹ̀?
2: Hello.
0: Hello.
2: Kẹ̀rẹ́ láti gbọ́ pa.
0: Láti gbọ́ pa.
2: Nǹkan gidi ọkọ sí o.
0: Ẹ bá ń yé ẹ̀rọ tẹ́ ẹ fi ń gbọ́ mi sílẹ̀ ẹ dákun.
2: Aláìgbọràn lóbìnrin o.
0: Aláìgbọràn nǹkan gidi ṣé n tọkọ ń ṣe náà wá dá.
2: Kí ló mú kí o dá?
0: Kí ló mú yóò ṣe wá dìnà yóò ṣe wá dìnà ìyàwó rẹ̀ ń tọ́ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbégbéyàwó.
2: Kí ni ń jẹ́ ìgbéyàwó?
0: Kí ni ń jẹ́ ìgbéyàwó?
2: Ọ̀rọ̀ ìgbéyàwó kọ́ ni léèlà.
0: Bó bá jẹ́ ìyìnlẹ̀ wà nírú ipò tọkọ wà kí lẹ̀ yóò ṣe.
2: Yóò máa gbé NBL ni.
0: Yóò máa gbé bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ bàbá ẹ̀ yóò máa gbé bẹ́ẹ̀ ni. Kẹ̀kẹ̀rẹ̀ ẹni tó bá já wọn ni ó máa gbé bẹ́ẹ̀ ni o. Ìyàwó tí ò gbọ́ràn. Hello somebody, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
3: Hello.
0: Hello, ẹ káàlẹ́ o.
3: Ya Elizabeth
0: ni. Mọ́mí Elizabeth. Látọ̀jọ́ ẹyin o.
3: Ṣé ẹ rí ọmọ yẹn kò gbọ́rọ̀. Ó yẹ kó lọ tẹ́kọ̀ọ́ kọ́ ni wọn.
0: Kó lọ tẹ́kọ̀ọ́ kọ́.
3: Ó yẹ kó ẹ̀kọ́ kan lọ gbà àwọn ẹbí ẹ̀ kan lọ gbà níbi tó wà kán wá lọ tán kọ́.
0: Kí ló lè tọ́ ọkọ ṣe wá dìnà ìyàwó.
3: Kò ṣe lè dìnà rẹ̀ ṣé bó ti sọ fún pé kò gbọdọ̀ lọ. Kò lẹ́kọ̀ọ́ kò dẹ̀ ń gbọ́rọ̀.
0: Ẹ má gbàgbé pé wọ́n ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ni kò sí ìtòsù méjì o.
3: Ìyẹn omi. Kán lọ tun kọ́ bí oṣù mẹ́fà.
0: Mọ́mí Elizabeth ní omi. Ìyẹn
3: omi kán lọ tun kọ́.
0: Kán lọ tun kọ́ o ti dá.
3: Kán lọ tun kọ́
0: o ti lẹ́kọ̀ọ́. O ti yé mi mo ti yan tí mo fẹ́ yọ. Ẹ ṣeun o mọ́mí Elizabeth látọ̀jọ́. Wọ́n ní kíyàwó lọ tun kọ́. Hello somebody, orúkọ yín àti ibi
4: Hello, ẹ̀ka ẹ̀kọ́ ètò ìjọba ọ̀kan láwọn lẹ́ẹ̀kan ṣe látàpátá.
0: Látàpátá, ẹ bá ń dá.
4: Ó tó dúró lójú rí o. Ìgbà tí ọkọ ti sọ́dún pé kó má lọ
0: yẹn. Ẹyin o.
4: Nǹkan tó dúró lójú rí.
0: Nǹkan tójú wá lójú rí.
4: Bẹ́ẹ̀ni. Nǹkan tó jẹ́ aláìjọràn máa ń rí
0: nìyẹn.
4: Bóyá ọkọ ti mọ ìyàwó tó fẹ́ ló ṣe ní kó máa lọ pàtí
0: yẹn.
4: Gẹ́gẹ́ náà máa ṣe nìyẹn o. Ó máa dé bẹ́ẹ̀.
0: Kò wá yẹ kọ́kọ́ tún dìnà ẹ̀ mọ́.
4: Ìgbà tó sọ fún mi tí kò gbọ́.
0: Hello somebody, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ó re ni o. 09062949. 07097949. 07055949. 08097949. Hello, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o.
5: Hello,
0: ẹ káalẹ́ o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
5: Mr. Tunde
0: láti bo.
5: Látọ̀mí
0: àdìo. Ó ti fi hàn pé kò lẹ́kọ̀ọ́ ni kó lọ tẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kọ́. Ẹ ṣeun o, ó yé mi, ẹ ṣeun o. ke pe nko lupo
1: se ri bi ta won la ke si ke pe bo fun won la e wa se ko
0: won ni ko lo te kan le okoko
6: awon kan la fe ni loju o a fe ni lo
0: o da bi pe eyin eyan gbagbe pe won ese se gbe yawo ni o oko si deny yawo pon won o mo ri
1: ke pe bo fun
0: hello somebody ro ko yin ati bi te tin pe o
7: hello
0: e kale o
7: hello kale o
0: oruko yin ati bi te tin pe o
7: oruko mi Samuel Oju lati odeja ni
0: lati odeja yi to ba je yin loko ki le yin o se
7: e wo ko lo ta kokon ni o le lekon ni
0: ko lo tu kan na tun ni
7: o so yin ni na na an na san yawo ni na
0: eh
7: ba je o ma ni te ko ni lo na
0: bo o ba je yin le ba yawo yin soro pe ko ma lo to ba lo ti ru e ba se le ki le o se
7: yo pada le won ni o
0: yo pada eh ni lo be ile e
7: be ni bi bo mo di gba lo mo na nu mo fun won ni
0: omo nko
7: omo so mo ju wa yin wa ni
0: ah
1: hey
0: we ni for better for worse loro yawo
1: you go marry your man for better for worse for richer for poor
0: for better for worse ti ni
1: ko
0: ye kokko le deny yawo hello oruko yin ati bi te tin pe o hello eh eh ore ore ore

0: sáyẹn sáyẹn ìtàn rédíò tí yín ni ìkànnì 32 fm 94.9 lẹ̀ ń gbọ́ àjàkánnì òkètè ń tẹ premier aláwọ̀ nílùú mọ́kọ́lá nílùú ìbàdàn. Hello somebody, orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè o. Ẹ bá ń sunkún lẹ́bi ẹ̀rọ rédíò yín díẹ̀. Hello. Orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè. Tàbí 08097949. Ẹ láǹfààní àti lọ wò mí lójú òkú ti Facebook. 32FM 949 fẹ̀yìn. Hello, orúkọ yín àti ibi tẹ ẹ ti ń pè.
1: Hello, ẹ kálẹ̀
0: o.
1: Ami
0: o. Ìyá mi.
1: Sẹ́ẹ̀rí wà tí ọmọbìnrin yẹn kù kò dá. Aláìgbọràn obìnrin
0: ni.
1: Ọkọkùnrin yẹn bá fẹ́ lè yẹn máa bá fẹ́.
0: Èmi náà sọ bẹ́ẹ̀ pé
1: ẹ̀yà ọkọ. Tó bá ṣe èmi gan ni ọkùnrin yẹn kó máa gbé bẹ́ẹ̀ ni, kó máa gbé ibi tí wọ́n gun un lọ ni. Kó máa gbé bẹ́ẹ̀. Eléyìí ó ti fi hàn pé kì í ṣe ìyàwó ẹ̀. Bọ́lá ó bá sì ṣe rí, èmi yìí náà lèyìn ó sì mọ̀. Eléyìí ò kì í ṣe ìyàwó rẹ̀, kó máa gbé bẹ́ẹ̀ ni.
0: Ojú
1: tí ó bá bá ní kalẹ̀ kì í
0: sàárọ̀. Kò ní tààrọ̀ ṣe pin.
1: Bẹ́ẹ̀ni kó máa gbé bẹ́ẹ̀ ni o.
0: Ọpọlọ yóò yìí níjọba àbúmọ̀ mi. Ìmọ̀ rí yín bá ẹ̀sìn wo látọ̀yọ́. Ọpẹ́ ló yarí látọ̀yọ́. Wọ́n lójú tí ò bá bá ní kalẹ̀ kò ní sàárọ̀ ṣe pin. Hello.

0: orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
1: Ẹ̀lú Afa Abdulhakeem látòdú ọba.
0: Afa Abdulhakeem látòdú ọba. Bó bá jẹ́ yín lọ́kọ yín, kí lẹ ó ṣe?
1: Ẹ̀rọ bá jẹ́ mi náà, màá máa gbé bẹ́ẹ̀ ni.
0: Kó mọ̀ gbé bẹ́ẹ̀ ni.
1: Kó máa gbé bẹ́ẹ̀ ni torí àwọn olóyè ti jọ sọ, wọ́n ti sọ látàárọ̀. Wọ́n lójú tó bàbá ní kalẹ̀.
0: Kò ní tààrọ̀ ṣe pin.
1: Aláìgbọ́rọ̀ obìnrin ni. Aláìgbọ́rọ̀ obìnrin ló fẹ́ yá.
0: Kó mọ̀
1: gbé bẹ́ẹ̀ ni. Kó mọ̀ gbé bẹ́ẹ̀ ni. Ọlọ́sìn àwọn òdì nìjẹ́.
0: Kó mọ̀ gbé bẹ́ẹ̀ ni. Ó ti dà. Ó ti dà.
1: Ó ti
0: yé mi. Ó ti yé mi. Àmọ́ ṣé ń tọkọ yìí náà wá sí dà. Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o. Ẹ kalẹ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
2: Mọ́mí Adékunlé ni láti Highland Alápàtà.
0: Láti Highland Alápàtà. Láwọ̀tán náà kọ́nu, àlọ́ àwọ̀tán kọ́nu.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin tèmi láwọ̀tán. Ẹ̀yin tèmi. Ẹ bá ń dá sẹ́tò wọ́n mi wá.
2: Ó yẹ kó máa gbé bẹ́ẹ̀ ni. Ẹ mọ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn kò sí èyí tó gbẹ́kọ̀ọ́ pọ̀ nínú wọn. Èyí tá a bá dẹ̀ ti wà lójú rẹ̀ bó bá máa rí tán tó ń ṣe tẹ́lẹ̀ kò ní kúrò lójú ẹ̀. Kó máa gbé bẹ́ẹ̀ náà ni. Ọkọ rẹ̀ kárí.
0: Kó máa gbé bẹ́ẹ̀ lẹ́yìn náà fọwọ́ mú ìyá mi.
2: Kó máa gbé bẹ́ẹ̀ ni ọmọ tí ò bá ti gbẹ́kọ̀ọ́ kò gbẹ́kọ̀ọ́ ni. Ṣùgbọ́n tá a bá kọ bó ṣe wà ní ìsìn tó bá kúrò níbẹ̀. Tọkọ yẹn bá gbà padà tó bá fọkọ mi tọkọ yẹn bá sọ pé dúró mẹyìn ó mọ pé bó ṣe yẹ kó ni. So kó máa gbé bẹ́ẹ̀ ni. Ẹ̀kọ́ ó lọ kọ́ ẹ̀kọ́ tí ó gbọ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀
0: ni. Ó lọ tẹ́kọ̀ọ́ kọ́ mi tó lọ ni.
2: Ọ̀tẹ́kọ̀ọ́ kọ́ mi. Ẹ̀kọ́ ètò.
0: Ó ti yé mi.
2: À ń bo láàyàn lọ.
0: Bàbá mi ń bẹ láyọ̀ àlàáfíà. Àwọn náà ń gbọ́ yín báyìí. Wọ́n ń gbọ́ yín báyìí.
2: Ẹ̀sìn wo.
0: Ẹsẹ̀ wa kó àdúró tí o ẹsẹ̀ wo. Hello, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o.
3: Olú ọmọ ló ń pè láti ìjọba ìbílẹ̀ Mẹ́kọ̀ọ́ Àfọ̀ní Ogun State.
0: Lógún State lọ́n bó ń gbogbo Ogun State o.
3: Láti àlàwà o.
0: Ẹ bá ń kí gbogbo èèyàn ẹ bá ń dá sétò tó bá jẹ́ yín lọ́kọ́ kí lẹ̀ yóò ṣe.
3: Atọ́kù ẹ ṣe dáadáa. Ẹ rí àwọn kan ní kò lẹ́kọ̀ọ́. Ó lẹ́kọ̀ọ́.
0: Ó lẹ́kọ̀ọ́.
3: Ó lọ gba sàtífíkèètì ẹ ni.
0: Ó lọ gba sàbùkẹ́ ni.
3: Ó lọ gbà á ní tí ò dúró gbà tẹ́lẹ̀ ló lọ gbà yẹn.
0: Ó lọ gba sàbùkẹ́ tí ò dúró gbà ni.
3: Ó lọ gbà á ní o.
0: Ó ti yé mi. Ẹ̀sìn wo látògùn state ẹ̀sìn wo. Wọ́n ń gbọ́ 32 FM kété láti ìlú Ògùn. Ẹ̀sìn wo. Wọ́n ló lọ gba sàbùkẹ́ níbi tó lọ ní. Kò ń ṣe pé bóyá nkankan ó lọ gba sàbùkẹ́ níbẹ̀ ni. Hello somebody, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o. Ó rè.

0: orúkọ yín àti ibi tí ẹ ti ń pè o. Hello.
1: Hello.
0: Hello, ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀
0: o. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
1: Olóyin Mrs. Owó ṣe ni.
0: Mrs. Owó ṣe ni. Láti bo. Ẹ bá ń dá sí
1: ètò. Bàbá wa ń kọ́.
0: Bàbá mi ń bẹ láyọ̀ àtàlàáfíà láyọ̀ ń bẹ.
1: Bàbá ǹkẹ́ bá wa kí wọn o.
0: Àwọn náà ń gbọ́ yín báyìí. Àwọn ń gbọ́ yín báyìí. Àmì o, àmì àṣẹ o, àmì o.
1: Ó lọ sí freedom bẹ́ẹ̀ ni.
0: Ó lọ sí freedom ni. Níbo ló ti kọ́sẹ́?
1: Ìyọ̀dọ̀ ọkọ rẹ̀ náà ló ti kọ́sẹ́ sí lọ gba freedom ọlọ́gba yọ̀ǹda lọ́dọ̀ ibi tó ti lọ.
0: Ee, ó kọ́sẹ́ lọ́dọ̀ ọkọ, ó lọ gba yọ̀ǹda níbi tó lọ. Ìwọ ìyá ẹ̀. Ìwọ ìyá ẹ̀.
1: Ẹ máa fẹ́ tó bọ̀.

0: Alaa
1: ti
0: àpérò
1: ètò lẹ́ẹ̀kan sí.
0: Ọmọ
1: ọba Gbẹ̀ngà Gbajúmọ̀ láti ìdàrẹ̀ Ìbàdàn.
0: Mi
1: fẹ́ kí àwọn èèyàn wá sí mi gbọ́. Mo tó bá jẹ́ pé ó ṣe ní òótọ́, ọkọ lè dìná yẹ. Wọ́n àwọn nǹkan mìíràn tó pé ó lè ṣeé ṣe kọ́kọ́ lè forí jì tó ọkọ má dìná yẹ.
0: Bami Bami ẹ mọ bínú ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín gẹ́ tó lu ẹ dákun.
1: Mo ń gbọ́.
0: Bó bá jẹ́ yín ni ẹ wà nírú ipò sí ọkọ̀ wà yìí. Bó bá jẹ́ yín lẹ wà nírú ipò tọkọ̀ wà yìí, kí lẹ ó ṣe.
1: Bẹ́ẹ̀ èyàn ò dìná yẹ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ ni. Ṣùgbọ́n mo ti sọ lẹ́ẹ̀kan pé tó bá ṣe ní tí ò tọ́, ọkọ̀ lè dìná yẹ.
0: Torí pé ọkọ ti kìlọ̀ fún pé kó mọ̀ lọ kó wọn ò fọwọ́ sí kó sì padà lọ.
1: Bẹ́ẹ̀ni kò lè kí gbọ́ràn kò gbọ́rọ̀ níṣẹ́.
0: O ti yẹ mi.
1: Èbò ìṣẹ́ nìyẹn.
0: O ti yẹ mi.
1: Ẹ máa ma ṣe o.
0: Àmì àṣẹ, àmì àṣẹ, mo ti yọ.
1: Àlàáfíà fún yóò tó.
0: Ẹ ṣeun, mo ti yọ.

0: ọkọ yẹn àti ibi tí ẹ ti ń pè o.
1: Ẹ lé ọjọ́ ọkọ náà lẹ́ẹ̀kan sí ni. Iṣẹ́ rí oṣù yẹ kéèyàn máa dúró ti rú obìnrin. Iṣẹ́ oríṣi rí èrè báyìí because ọkọ̀ ti ṣìnà fún pé kò gbọdọ̀ lọ. Àdàrọ̀ yẹn ló ń yẹ kó kó sí wà látòkó sí yẹn.
0: Àìgbọràn ló.
1: Ìṣòro báyìí lẹ́yìn kéèyàn máa.
0: Irú situation báyẹn ń kọ́lé yẹn tí ń dúró tó obìnrin.
1: Èyí ṣe oṣù báyẹn ni ẹ máa dúró tì í. Ìyẹn ti kìlọ̀ fún pé kò ju ọ̀dọ̀ lọ. Àìgbọràn ló ló jẹ́ pé wà lára wọn tí wọ́n kú.
0: Àìgbọràn ló sun débẹ̀ ó ti yẹ mi mo ti yọ ẹsẹ̀ wo.
1: Bẹ́ẹ̀
0: ni ẹ̀ẹ́
2: Hello.
0: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè é.
2: Adéwálé láti
0: Mọ́níyà. Ẹ ń gbọ́ ìkànnì láti 2FM kété ń bẹ. Ẹ bá yín rédíò yín lọ lẹ̀. Mo ti gbọ́ yín kété báyìí. Hello.
2: Hello.
0: Ẹyin o, ẹ bá ń dá sétò, mo ń gbọ́ yín.
2: Hello.
0: Mo ń gbọ́ yín kété o.
2: Hello. Ṣé ẹ rírú omi báwọn?
0: Ẹyin o.
2: Ẹ ń tẹ́ ẹ gbọ́ mi sà.
0: Mo ń gbọ́ yín kété, mo ń gbọ́ yín.
2: Bí ọba para
0: rẹ yóò pọkọ.
2: Yóò pa ọkọ.
0: Yẹ́yìn o.
2: Ọkú mẹ́ta nígbà tó lọ ti pé ọkọ tó ti mọ ń gbé ìyàwó oṣù mẹ́ta. Tó ti á wà ní bọ́dà náà ní tírú eléyìn bá pẹ́ lé tó bá di ìyàlé ilé. Ṣé mọ̀ pé ní ìsìn yóò máa sọ fọ́kọ pé jókòó lẹ́ǹbẹ̀ mò ń bọ̀ ni.
0: Bẹ̀wù dání.
2: Tó o fẹ́ rí àwọn nǹkan kan bẹ tó pé kò yẹ kéèyàn gba obìnrin láàyè kó wọ.
0: Mo ń gbọ́ yín.
2: Ìfẹ́ ti wuli o tó. Ìfẹ́ a sọ pé kí èèyàn mọ̀ ní fi ara wọn. Ọmọ ìfẹ́ tí èèyàn bá ní tí ó tún pààyàn.
0: Tí ó bá pààyàn lára ó ti yẹ.
2: Tó bá tún pààyàn lára ìmú pa lára kó fi pààyàn gan. Tó bá pààyàn lára èèyàn lè yanjú ẹ̀. Àmọ́ ikú kò sí nǹkan mí mọ́ lẹ́yìn ikú.
0: Lẹ́yìn ikú kò sí nǹkan mí mọ́.
2: Nígbà yẹn kó sọ fún yẹn pé ó sọ fúyàwó ẹ pé kọ́ mọ́ lóde ìyàwó sì lọ sẹ́ran pọ́kọ̀ yẹn lázẹ́ǹtì òkú
0: tó
2: nánú ọkọ
0: ìnálẹ̀ láìwá
2: yẹn lọ́dún tí mo sọ àlọ́ ìgbọ́bọ́ lọ́n zẹlẹ́rì kódà tí ẹjẹ́ tún gbọ́ kan èmi gẹ́ wà nú ọkọ yẹn bọ̀tọ̀ ọlọ́run jọ èmi ní bá a sọ̀rọ̀ lẹ́ẹ̀lẹ́gbẹ̀ mi lọ́dún that is 2004
0: Hey.

0: gbogbo àná ẹ tú gbogbo àìsí wà kò sí nǹkan kan fẹ́ fi mí ṣe àná máa ráì mo ti bá yíjẹ mi nípàrọ fún yín.
1: ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi dáṣẹ́tò lálẹ́ yìí gbogbo yín pátápátá mo kí o àmọ́ gbogbo ìpè lọ́tún ló sì àtẹni tó ní kó fẹ́ àtẹni tó ní kó mọ̀fẹ́ mọ́ àtẹni tó ní bó ṣe dìná rẹ̀ náà ló dá nǹkan kan tí mo fẹ́ kárántì ni pé nígbà tá a lọ ṣègbéyàwó tá a lọ chọ́ọ̀chì àbí tá a lọ mosque àbí tá a ṣe ti traditional a ti jọ fara wa fúnra wa pé mo ti gbà ó pé gẹ́gẹ́ bó ṣe rí àti gbogbo àléébù ara rẹ èmi náà gbà ó gẹ́gẹ́ bí ọkọ àbí gẹ́gẹ́ bí aya gẹ́gẹ́ bó ṣe rí àti gbogbo àléébù ara rẹ àmọ́ ṣe ríru condition yìí ó le díẹ̀ ká tó rọ́kùnrin tí ó dùn ó pé ìyàwó mi ni ó le díẹ̀ tó bá ṣẹ̀ sọ́dọ̀ obìnrin náà ká tó róbìnrin tí ó dùn sí pọ́kọ mi ni àmọ́ ohun tẹ́mi ò bá wí ni pé atọ́kùnrin atóbìnrin ìgbọ́n rán sàn ó sàn jẹ́bọ lọ gbogbo agídé gbogbo fúnléńgé èmi mo lè ṣe tọ̀hún bó bá délẹ̀ tán àwọn àgbábọ̀ ń gbọ́mọdé bá peku yóò dájẹ́ ọmọdé bá pa ẹja yóò dájẹ́ àmọ́jọ́ tọmọdé bá pààrọ̀ gidigba yóò gbé tàwọn òbí rẹ̀ lọ́lé ó ti délẹ̀ báyìí ó tó so bí òbí wájú ẹ̀yìn àgbà ó ti délẹ̀ tán. ó bá kọ wájú sí ọ kó ta ó bá tẹ̀yìn sí ọ kó ta ó bá wá tù ọ nìkan kò tí rú ara rẹ pa o. ẹ ṣeun o ọmọ àdìgún kinyin ọmọ àdìgún mo rẹ o bẹẹ dámidá ẹ ṣeun mo dúpẹ látàgùn mẹwàá títí dàgùn mọkànlá ẹ mọ gbọ ìkànnì 32fm 94.9 laughter house lákalẹ sí lórí òkè téńté premier ní mọkànlá nílùú ìbàdàn. Abdulsalam Adigun lorúkọ mi. Mo ń deléde ọ̀gá mi láyìn àṣàmọ́ ọmọ Akínmọ́lá. Ọmọ búrọ̀ kan làbí ẹni tó bá bí rẹ̀ méjì ó kọ̀yàn nù. Bàbá mi ń bẹ láyọ̀ àtàláfíà o. Fún ẹ̀yin tí ẹ gba ẹ̀bùn mi nígbà tá a celebrate King Sunny Ade. Nọ́mbà tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí. Àbẹ́yìn tẹ́ ẹ bá ní ìkéde àtìpolówó ọjà. Ẹ fẹ́ gbé fún mi lórí ètò yàbí lórí ètò míì tó jẹ́ nínú kan nìyí 090-30-93-35-30 lẹ́ẹ̀kan sí 090-30-93-35-30 ní nọ́mbà tí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí lójú òpó sí WhatsApp. Ẹ dákun lójú òpó sí WhatsApp. Òun ni nọ́mbà tẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí. Ẹ̀yin ní kéde àtìpolówó ọjà ní abẹ́ elétò tẹ́ fẹ́ ká bá yín darí. Lórí ìkànnì yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí. Ẹ ṣeun mo dúpẹ́ o, mo mo re o. Mo fi yín sínú ìbànújẹ́. Mo ní báyín nínú ìbànújẹ́. Mo better for worse tó ná pè gbéyàwó. Ẹyin tẹ́ ẹ ti nílé Ọlọ́run ní dalẹ́ yín ró. Ọkùnrin àpọ́n obìnrin tí ń wọ́kọ ọkùnrin tí ń wáyà. Ọlọ́run ní jẹ́ àṣìmárì. A ní ṣìfẹ́. Ẹyin tó wò wá lọ́lọ́run ó ṣe fún wa. Ẹ dákun ẹjọ́ ń kúrò lórí ètò kẹ tó mọ̀ pé àtẹ̀jí tẹ́nu mo fẹ́ kẹ́ ẹ fi ránṣẹ́ ẹ dákun ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ fà àtẹ̀jíṣẹ́ ránṣẹ́.

0: Orúkọ mi ni Lady Evangelist Funke láti Lugbe. Mo fẹ́ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ohun láti Ọlọ́run ṣe nú ayé mi tó mo máa gbọ́ program tẹ́lẹ̀ láti orí rédíò. So ìgbà tí wọ́n ti fún wa ní quick notice, mo ti kọ́lé kan ti láti 2023, mi ò tiẹ̀ bọ́dà àti lọbẹ̀. So máa yẹn wá fún wa ní quick notice. Mi ò gbé gbèsè gbòde rọkàn mi pé a lọ gba ilé mi, ìmọ̀ àtọkọ mi àti gbogbo àwọn àtàjọ wà nílé àwọn mẹ́ta la gbé inú ilé yẹn oníkálukú ní fíláàtì tiẹ̀. Máa yẹn ti rò pé kò sí wọn tó expect pé mi nǹkan lè fi wọ́n lẹ̀. But the, to the glory of God, gba ọjọ́ kan mo ṣe lọ́bẹ̀ nìyẹn. Ilẹ̀ iyẹ̀pẹ̀ tí mo bù wá láti orí òkè Ògo Nìbàdàn, mo wá gbé àárín pálọ̀ nínú ilé yẹn. Mo wá gbin iyẹ̀pẹ̀ ti orí òkè Ògo yẹn, mo wá bò mọ́lẹ̀ ńbẹ̀. Mo ní tọ́lọ́run sáàmù òjò bá ti kọ́ ilé ìparí kí lálọ́ọ̀dù tó dé, pé ṣe ni máa fi bínú ju rédíò mi máa jù sínú odò yẹn. Pé tó bá ti kọ́ torí máa ní ti rò pé a ní option láti 250
1: ogele ọ̀sán. Odò wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn ni.
0: Ó ní odò kékeré tí òjò máa ń gbà kọjá lọ, kì í ṣe pé ó pọ̀
1: rẹ̀. Ibẹ̀ lẹ́fẹ̀ẹ́ ju rédíò yín sí.
0: Mo níbẹ̀ mo máa ju rédíò yẹn sí. Ìgbà tó pè nìyẹn, àwọn yẹn ti wálé wọn ò rí lé ju pé kí ni wọn lọ́pṣọ̀n ju pé kankan ṣàkútú continue bẹ̀ yẹn. Ó ṣe pè mí ni mo wá fún ní on the 5th of January kó dó fún mi. Onílàlá olóhùn lè dúró. Ó ní owó téèyàn bá fẹ́ gbà pé ending of December lèèyàn lè gbàjọ tó bá fẹ́ gbà. Mo ní kó ṣàdúró ní rárá, wá ní òkè kò sí wàhálà. Gbogbo nǹkan tí mo ní mi ò mọ̀ kó le tó. Àwọn tó ń kan lé ní màdá wọn ṣàmà ní igi ò le tó, wọn ní zinc ò le tó, gbà tó yá gbogbo ẹ̀ ṣáà tó. Débi pé igi tó ní kò le tó, ó tún sún wọn tún fi ṣe lọ́gìn POP. Wọ́n ní màdámù ọlọ́run wà lẹ́yìn yìí, wọ́n ṣàmà sọ bẹ́ẹ̀ máa ní ọlọ́run sáàmù òjò. Mo fẹ́ dúpẹ́ ní ọlọ́run pé ọlọ́run parí lẹ́yìn èmi àtàwọn ọmọ mi ibẹ̀ la wà báyìí. Ọ̀rọ̀ ló máa pé oṣù kan tí a ti kó síbẹ̀. Tó mu dẹ̀ tún máa ra rédíò mi láàárọ̀ láti bá ti kúrò bí mi ò lóòdùn yẹn mọ́.
1: Ẹ sọ rédíò nù mọ́.
0: Mi ò sọ yẹn nù mọ́, mo fẹ́ ra tuntun mi láàárọ̀ la lọ́dọ̀ mọ́là. Tó máa lá òdùdù yẹn lọ.
1: Irọ́ ni o.
0: Ó tọ́ ni o.
1: Somebody shout hallelujah o.
2: Hallelujah.
1: Ẹ ò rí ẹ síbi nínú òkùnkùn tá a bí ọ sí láàrin òkùnkùn tó wà. Mi ò mẹ́ni yìí sẹ́, ayé rẹ̀ jáde. Ayé rẹ̀ jáde. Nínú òkùnkùn ìdílé jáde kúrò mbẹ́. Nínú òkùnkùn ilé bàbá jáde kúrò mbẹ́. Nínú òkùnkùn ilé ìyá jáde kúrò mbẹ́. Nínú òkùnkùn ilé àná jáde kúrò mbẹ́. Òkùnkùn ò ní borí ẹ̀. Òkùnkùn ò ní borí ẹ̀. Òkùnkùn ò ní borí ẹ̀. Kò ní borí ọmọ. Kò ní borí àyà. Òkùnkùn kò ní borí ẹ̀. Kò wọlẹ̀. Òkùnkùn wọlẹ̀. Òkùnkùn wọlẹ̀. Òkùnkùn wọlẹ̀. Òkùnkùn wọlẹ̀. Òkùnkùn wọlẹ̀. Mẹ̀yàkálíà ríábà lẹ́mọ̀síà wọ́n ju pẹ́tẹ́rù sínú òkùnkùn nínú túbọ̀ áńgẹ́lì túlẹ̀. Gbogbo èyí tí òkùnkùn yìí ká èyí tó ń gbé ilé òkùnkùn èyí tó ń bá àwọn òkùnkùn rìn èyí tó ń bá òkùnkùn jẹ lónìí ní ìmọ́lẹ̀ dé ẹ̀jáde wá. Ó ní ìwọ ni ìmọ́lẹ̀ ayé ìlú tí a tẹ̀dọ́ sórí òkè tí ò lè farasin. You are the one I'm talking to by the power of Holy Spirit. By the power

káàárọ̀ dájú. Mo fẹ́ sọ ẹ̀rí mi sá. Orúkọ mi ni Olúwatóbi. Mo jẹ́ nǹkan náà wọn ọmọjọ yín lórí ìyáfẹ́fẹ́. So ìdí ẹ̀rí mi lè sá.